0: ìdílé yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. Ọ̀dì 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkànjàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjì òkú, pátá ẹjì òkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè 09033933006 tàbí 00664814455.
1: Matthew, sọ ma pa ma de létí nọmba yẹn. Ohun tó máa ṣẹlẹ̀ tí ayé fi máa gbàgbé ọjọ́ rẹ lórúkọ Jésù ayérayé fagilé. Ayé kì í rántí ìbáde òkú mọ́. Matthew, ohun tó máa ṣẹlẹ̀ tí wọ́n fi ṣe no fún ọjọ́ ìbí rẹ, ẹ̀mí mímọ́ ò ní fààyè gbà. Mo fẹ́ súre fún yín tọkàntọkàn fún ọjọ́ ìbí mi. No. 1, ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa o, gbogbo ẹni tó ń gbọ̀n Olúwa lẹ́nu mi. Gbọ́ ta ló kọ́kọ́ pàdé lọ́jọ́ tó lajú sáyé. Bó ṣe lajú, òun ló kọ́kọ́ rí sí ayé. Ṣùgbọ́n tó jẹ́ pé ẹni tó bá ti rí kò ní rí nǹkan rẹ. Gbogbo má jẹ̀mú ọjọ́ yẹn, ayérayé bàjẹ́ báyìí. Matthew, ta lẹni tó fọwọ́ kàn ọ́, ọwọ́ àkọ́kọ́ tí máa kan ọmọ bàbá ṣe ń fa jáde látinú ìyá rẹ̀. Ó ní mí ni o. Ẹni tó fọwọ́ kàn ọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti fọwọ́ kàn òun ni màá bàjẹ́. Tó wá ba òkú jẹ́ mọ́ ọ lára lónìí. Má jẹ̀mú ọjọ́ tá a bí ọ. Tó o bá sàmì, má jẹ̀mú yẹn bàjẹ́ láàárọ̀ yìí. Matthew, mo ń sọ nípa ìbí mi. Máa gbọ́ sà, ẹnìkan ń gbọ́ mi. Ta lẹni náà tó mú nínú ẹ̀jẹ̀ ìbí rẹ? Ó rí pé wọ́n sọ fún Efraimu. Bíbélì wípé bó ṣe ti Efraimu ni ògo rẹ̀ yóò fò lọ bí ẹyẹ láti inú, láti ìlóyún àti láti ìbí. Ta ló mú nínú ẹ̀jẹ̀ níjọ́ tá a bí ọ? Tí a fi òwú mu, tí a fi ọgbọ́n mu, ìyá rí òkúkú mọ̀ bá ti fi nǹkan nù. Ta lẹni náà tó múnú ẹ̀jẹ̀ rẹ? Gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo ohun tí a ṣe sí ọ nígbà ìbí. Mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi. Mọ́mì so máa sàmì, má jẹ̀mú ọjọ́ náà, ó bàjẹ́ lórí rẹ láàárọ̀. Orí tiyín ni mi fi jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ti ń sẹ́ndì ẹ̀bùn, dádé ẹ̀bùn ọdún, ẹ̀bùn bàdé, àmọ́ tí mi ò ti expect. Matthew, àbórí àánú ṣe ń wọlé. Ó wá wò pé so mo tó báyìí lọ́wọ́ yín. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa, mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi. Ọ̀sẹ̀ mi rèé, ìyá mi ń rù mí káàkiri lọ́jọ́ náà lọ́hùn. Lọ́sẹ̀ yìí náà ni wọ́n ń kí wípé ẹ pẹ̀lẹ́ o, ẹ máa rọra o. Ẹsẹ̀ ọ tẹ̀lẹ̀ láyọ̀ o, èmi lẹ́sẹ̀ ọ tẹ̀lẹ̀ o. Matthew, ẹsẹ̀ dẹ̀ tẹ̀lẹ̀ láyọ̀ lọ́jọ́ náà lóòótọ́ ní Ìbàdàn bí báyìí, ní UCH ní Ìbàdàn bí báyìí. Mo gbàdúrà gbogbo ẹni tó ṣàmí. Mo lo má jẹ̀mú ọjọ́ tá a bí mi. Tó o bá lè ṣàmí lórúkọ Jésù, gbogbo má jẹ̀mú tó dìde ogun sí ọ, má jẹ̀mú yẹn lana láàárọ̀. Matthew, tó bá jẹ́ pé a máa inú yàrá tí a bí mi sí UCH ni, ó yẹ ká lọ́ọ́ bẹ àwọn ẹ̀kọ́ ni. Ìgbà táwọn àmọ́ yàrá yẹn ń kọ́, ìyá dẹ̀ ti lọ́n tiẹ̀. Ìgbà sá mọ̀ pé UCH ní Ìbàdàn bẹ́ẹ̀ ni, àbí bẹ́ẹ̀ ni University Teaching Hospital, àbí kí lè máa ń pè.

0: àbíọdún ilé yá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURNERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan ni.
6: Ó lè mọ́ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
7: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò.

0: sachet. Oh, Sonia, mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Ti n ba fi sebe, jollof rice tabi spaghetti, awọn ori atun yo. Ounje mi a dun si. Sonia tomato mix n je ki ounje dun.
1: Ọlọ́run mọ́ láyé mi.
2: Ìmọ̀lẹ́dẹ́ ó. Kò ní Ọlọ́run àgbáyé ni. Apostle Dr. Láyé mi.

0: tí wọ́n bá ti dìbò yàn lónìí náà ni ó máa fà kalẹ̀. Láti díje dupò ààrẹ bó bá di ọdún 2027.
1: That's right. Lọ sínú ọkọ̀ bú kan tí a lẹ nọ́mbà bú mọ́ la pé ìpadà sẹ́yìn. Ìpadà sẹ́yìn. Wọ́n ní rárá o. Àwọn ò ní gbà o fún ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún. Bó ti wù kó tatata tó tàbí kó lẹ́nu tó tàbí kó ṣe bẹ́ẹ̀ kó.
0: Ìpínlẹ̀ Kò wọ́n ti sọ di mímọ̀ lójú ìwé kẹfà ìwé ìròyìn The Punch. Pé ìjọba ìpínlẹ̀ Èkó, òun náà ni. Bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ wípé ọ̀gbàrá tẹ́ rí òun àkópọ̀ òun òwòlé onílé náà.

0: refresh to subscribe before you.
1: Bo abenu egbe oselu na gege biroyin se gbe o won ni eje mo pe are Bola Ahmed Tinubu ebo toto bi million mewa ati egberun lona 1500 e le to tumo si pe bi an ba yara komo komo tari bi 100 mo ni okukudu ore pe nu e ba pe million. Lọ́nà mọ́kànlá èyí tó jẹ́ pé ààrẹ o wọ́n fi mí gbóró ìbò yẹn ti kórí nígbà tí ààrẹ tẹ̀síwájú wọ́n bèèrè àwọn ìbéèrè pé ẹ̀dá.

Sílọ̀rì dúró sí abẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣáájú ètò ìdìbò gbogbogbò sí ọdún 2027. Kákó ń bẹ̀ Amechi fúnra rẹ̀ gan, gómìnà tẹ́lẹ̀ ló jẹ́ ní ìpínlẹ̀ ti Rivers o. Òun fúnra rẹ̀ sì rèé, wọ́n rí gẹ́gẹ́ bí ẹnìkan tó nífọ̀n lé èékánná tó rí pé ipa ńlá alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ Nàìjíríà lábẹ́ àkóso ààrẹ ànálẹ̀ Nàìjíríà olóògbé Muhammadu Buhari o. Lé tó sì jẹ́ wípé kò ṣàì gba oríyìn fún iṣẹ́ ńlá ribiribi tó kó fún àwọn àkànṣe iṣẹ́ ọkọ̀ ojú irin ìgbà náà, eléyìí tó jẹ́ pé dùnní náà ni ọ̀pọ̀lọpọ̀ ń jẹ mùkútùn rẹ̀. Wọ́n ní ẹnìkan pàtàkì náà ní sì ṣe lára àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jọ dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Wọ́n ní wọ́n sì mọ̀ púpọ̀ ní àsìkò rẹ̀ wípé iṣẹ́ ńlá ribiribi ló ṣe. Akáláṣe o, wọ́n ní rìgbòrìyẹ̀ tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú ADC túbọ̀ ń jìdò sí i bó ṣe hàn lọ́jọ́ Àìkú Sunday nígbà tí igun kan eléyìí tí wọ́n ní Dumebi Kachiku náà làwọn dúró tì tí wọ́n sọ pé lápò ọ̀dọ̀ tiwọn o. Àwọn ti tú ìgbìmọ̀ elétò ti ẹgbẹ́ òṣèlú àwọn ti tú ká, wọ́n sì ń kéde pé èèyàn kan tó ń do báyìí lápò ọ̀dọ̀ tàwọn náà ni yóò máa díje dupò ààrẹ tí àwọn fà kalẹ̀. Èyí náà ni gbogbo ohun tó ń lọ lọ́tún àti lọ́sì. Ṣẹ́rí ti Ayatollah tiẹ̀, òun náà ó ní ipa ribiribi tí ó ti kó o. Bẹ́ẹ̀ sì ni òun mú wá, òun múra rẹ̀ wá gẹ́gẹ́ bí ẹnìkan tó mọ̀ nípa òṣèlú, ṣùgbọ́n tí kìí ṣe ti àwọn olóṣèlú aláriwo tó jẹ́ pé àwọn wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ nínú àwọn olóṣèlú náà ní ṣe. Èyí tó sì ní òun ní ìgbàgbọ́ púpọ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣàkóso rẹ̀ àwọn àdojúkọ tó ń kojú ló lè yanjú lẹ́yẹ kò sọ́kà. Ṣé Ayatollah fúnra rẹ̀ Mohammed tẹ́ ń wòun náà ló ti gbà kan jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ nílé ìfowópamọ́ FSB International Bank PLC. Eléyìí tó sì jẹ́ wípé gbogbo ohun tó gbé lọ́kàn gẹ́gẹ́ bí ìpolongo rẹ̀, òun ni báwo ni iṣẹ́ ó ṣe wà fún àwọn ọ̀dọ́, báwo sì ni a ó ṣe ṣe ìjíǹde padà fún àwọn ètò ọrọ̀ ajé wa tí ó ti dẹnu kọlẹ̀, àti bá ṣe mú ìdàgbàsókè àti ìsọjí padà bá àwọn ẹ̀ka iléeṣẹ́ gbogbo tí wọ́n ti dẹnu kodò bí ẹ̀rọ afami. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí náà ni wọ́n kálukú wọn ni wọ́n ní àfojúsùn fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Ẹni orí bá padà kó yọ torí sì yàn náà láàmàyàn wípé ó kú oríire nínú ẹgbẹ́ òṣèlú ti ADC nìyẹn o. Akáláṣe ààrẹ Tinubu ti sọ̀rọ̀ wípé ẹ gbọ́, ààrẹ sọ̀rọ̀ lọ́jọ́ Àìkú Sunday pẹ̀lú ìlérí tó lágbára ni wípé ṣé ẹ rí o, àníṣe ètò ààbò tó péye àti ìdáàbòbò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ òun lógún. Lóòótọ́ là ń kojú ìpèníjà tó níṣe pẹ̀lú ètò ààbò lásìkò tá a wà yìí. Tinubu ló sọ̀rọ̀ wípé ìṣèjọba tòun náà ló ti ń sakitiyan lóríṣiríṣi láti túbọ̀ mú wípé rí wípé ẹ̀ka gbogbo tó níṣe pẹ̀lú ètò ààbò fún orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ń dáàbòbò gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Òun sọ̀rọ̀ ọ̀hún níbi gbọ̀ngàn ńlá kan, gbọ̀ngàn àpérò kan, eléyìí tá a sọ lórúkọ rẹ̀ gan pẹ̀lú Bola Ahmed Tinubu International Conference Center tó wà ní ìlú Abuja lásìkò ìgbà eléyìí tí ààrẹ náà ń sọ̀rọ̀ ti lẹ́yìn ìgbà tí ètò ìdìbò abẹ́lé tó ti wáyé wípé ààrẹ Tinubu òun náà ni yóò tún máa tẹ̀síwájú láti díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti APC. Ó ní gbogbo ohun tó ń lọ náà là ń rí o, nípa ìmẹ́hẹ̀ ètò ààbò gbogbo ẹ̀ là ń rí, àdojúkọ àti wàhálà tí ètò ààbò lẹ́wà tó ń dojúkọ gbogbo rẹ̀ pátá, kò séyìí tó ṣòkùn sí òun. Ààrẹ wá sọ̀rọ̀, ó ní mo ṣe ní ìlérí o wípé mo mú iṣẹ́ mi, mo mú gẹ́gẹ́ bí iṣẹ́ ni, ó sì ti di dandan fún mi láti rí wípé mo dáàbòbò ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ńlẹ̀ yìí. Ni a ti ná owó, a ti sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lẹ́ka ti ọ̀tẹlẹ̀múyẹ́ ni, àti ìdáàbòbò àti ríra àwọn nǹkan lóníranran tó jẹ́ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe ìdáàbòbò fún gbogbo ẹni àti bá ti ṣe máa mọ húlẹ̀húlẹ̀ ibi tí àwọn wàhálà ọ̀hún gbé ń wáyé látọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí. Ó sọ̀rọ̀ oníyà òní dúró títí tá a fi rí pé àlàáfíà ọjọba ó sì fẹsẹ̀ múlẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà. Èyí jẹ́ ohun tí a mú sí ọkàn, àfojúsùn wa sì hàn kedere pẹ̀lú oní orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí àwọn èèyàn ó lè máa gbé ṣiṣẹ́ tí wọ́n ó sì lè ní tí wọ́n máa mú àlá wọn ní rere ṣẹ láìsí ìfòyà àbí ìbẹ̀rù náà ni àwọn ń gbìyànjú láti gbé kalẹ̀. Daily Post ló gbé abala tibẹ̀ yẹn wá o.

0: Yini kẹni ṣe mi? Distinguished Senator Teslim Kọláwọlé Fọlárin, Oyo State Renewal Ambassador. O dupẹ dupẹ pẹ okun lọwọ gbogbo agba ẹgbẹ, Oloye ẹgbẹ APC lati ward ijọba ibile to fi dori state executives ati gbogbo ọmọ ẹgbẹ APC nipinle Oyo fun tituyaya tuyaya jade lati dibo fun are Ahmed Bola Tinubu lasiko eto dibo abẹnu APC to waye lọju Abameta Saturday. Senator Teslim Kọláwọlé Fọlárin wa ran gbogbo ọmọ ẹgbẹ APC nipinle Oyo pe ibere ki so nise ati pe oku ni banro. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fira rẹ̀ han gẹ́gẹ́ bí aṣíwájú nínú ètò ìdìbò 2023 nípa fífún ààrẹ Bola Ahmed Tinubu ní ìbò tó pọ̀ jùlọ nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní South West. Lóòótọ́ àjíṣe bí Ọ̀yọ́ láàárí, Teslim Fọlárin ní ẹ̀jẹ̀ á tún fìmọ̀ ṣọ̀kan láti rí dájú pé ìlọ́pù ìbò 2023 la fún ààrẹ Ahmed Bola Tinubu ní 2027 kó lè kó Nàìjíríà débù tí ògo. APC Progress.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú Amẹ́ríkà tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Studies. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọ sílẹ̀ ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: 3-in-1 omi nìkan ló kù kó fi kun.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-L-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: 105.5.
1: Here is
2: 105.5.
3: Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọlámilékan Àlàdé. Iléeṣẹ́ AJK Green Sports Home and Garden Property. Àwọn ni wọ́n rán mi sí yín o. Wọ́n ní kí n kí gbogbo Mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn míì wípé a kú ìpalẹ̀mọ́ ọdún iléyá. Kò sí kékeré akàn tí kìí nílé lórí ní agbára Ọlọ́run. A ò ní sin kọ́kọ́rọ́ kú o. Àmì àmì nìkan ò ràn. Iléeṣẹ́ AJK Green Sports Home and Garden Property ní kí ẹ tọ̀ lọ, torí wọ́n ń ṣe ẹ̀dínwó lórí àwọn ilẹ̀ wọn fún ti ọdún iléyá. Àwọn ilẹ̀ wọn tó wà ní Akínyẹlé lẹ́yìn ọjà sásá tuntun tí wọ́n ń tà ní 6.5 million naira tẹ́lẹ̀, ó ti di 3 million naira báyìí. Ẹ̀wá máa gbọ́ o, èèyàn mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n bá san 1 million naira bí owó àsansílẹ̀, wọ́n ó gba àgbò tó tóbi dáadáa. Èèyàn mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá san 500,000 nínú owó wọn, wọ́n ó gba àpò ráìsì méjì méjì. Ìfà ńlá lèyí tí fà bá wọlé tọ ni fàáfà làájì fa. Kété tí a bá ti ṣe ilé yá tán ní àwọn ilẹ̀ yìí yóò padà sí iye tí wọ́n ń tà tẹ́lẹ̀. Ìwọ náà dìde fúyà lónìí, má jẹ́ kí àǹfààní yìí kó fò ọ́ ru o. Àǹfààní san díẹ̀ díẹ̀ ó wà o. Ẹ lè san owó yín ní ojoojúmọ́ tàbí lọ́sẹ̀ẹsẹ̀, tó bá sì jẹ́ lóṣooṣù lágbára ti yín ká. Bẹ́ẹ̀ ẹ̀yin lè san lẹ́ẹ̀kan ṣoṣo. Kété tí ẹ bá ti ń san owó ni a ó ti lọ yọ ilẹ̀ tọ̀dọ̀ yín fún yín. Bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ lórí ilẹ̀ wa. Tààràtà ni kẹ́ máa bọ̀ ní olú iléeṣẹ́ Green Sports Home and Garden Properties nílùú Ìbàdàn. Wọ́n wà ní ọjọ́ Roundabout Trinity Road opposite Trinity Plaza ọjọ́ nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lè yí o 08 1 4 6 2 8 7 6 6 5 0 8 1 4 6 2 8 7 6 6 5. Ẹ lè tún pè wọ́n sórí 08 0 2 3 4 2 9 3 8 8 0 8 0 2 3 4 2 9 3 8 8. Ẹ tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára AJK Green Sports Home and Garden Property. Ìwọ náà máa bọ̀, AJK Green Sports Home and Garden Properties ló káyọ̀ kórede o. Kò wá jẹ̀fà tí ò lẹ́lẹ́gbẹ́.
4: Wow! Unlimited awoof for all! Unavoidable land offer at Akinyele Ibadan, Oyo State for all. Either you are a trader, salary earners, or government workers, AJK Green Sports Home and Garden Properties are giving out Idil Kabir Celebration Awoof. A plot of land at Akinyele Ibadan was before a sum of 6.5 million naira before, but now are 3 million naira. Plus the first 10 people to pay an initial deposit of 1 million naira, we have the opportunity to collect 1 big round. And the second 10 people to pay an initial deposit of 500,000, we have the opportunity to collect 2 bags of rice. Because of the coming Ileya festival for all Muslim brothers and sisters and all various religions. And take note, for you can be paying instrumentally at ease. AJK Green Sports Home and Garden Properties. Location address is at Ojo Roundabout, Trinity Road, opposite Trinity Plaza, Ojo Ibadan. For more inquiries, you can contact us on 08146287665. Once more, 08146287665 or 08023429388. 08023429388. AJK Green Sports Home and Gardens Properties. Awu!
0: We've got the city on lockdown.
1: Got my own city that I hold down.
0: We are Splash 105.5.

0: ti pẹ́ tẹ́ ti ń gbọ́jà wọn sí. Òkè téńté ló wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí. Adéronke Adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jà wọ́n sí. Jà wọ́n sí. On Splash FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rè bára lọ rè yẹn ni. Lékèlèké tó rè kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sport tún ti padà dé lápọ̀tún. Ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport. Ìbàdàn ká máa vinga mú títí dé láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankú jẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ayé. Ókè ẹsìn galo ẹ má fọ ẹ̀jẹ̀ amúra wa.
0: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wo kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: 2025-2026. Lórúkọ bàbá tọmọ àti ẹ̀mí mímọ́, a wá parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Èríwó yá! Kóníkálukú wa gba rìpọ́ káàdì ẹ o. Ìyẹn lọ́wọ́ olórí ọ̀tẹ́gbèmí. Iye ọmọ tó bá bí ló máa wọlé ẹ, kò lọ fà rárá bébì. Ẹ wo, sáà yìí dùn, mo kátùn ẹ̀ gidi. Bébò ṣe ń gbádùn tí àti sìgá, táwọn bàbá wa ń gbádùn ẹ̀kọ́ gbóná àti àgbá ni. Káti ẹ̀ kọ́kọ́ káwọn champion kó fi ìbàdàn pé mi. Ká káwọn champion ẹ kú oríire. Kò sà mẹ́ta fún wọn o. Rangers tó di Power Rangers. Inú líìgì orílẹ̀-èdè Nàìjíríà múnálẹ́tì anybody. Arsenal, Barcelona, Bayern Munich, Aston Villa, PSG, Inter Milan. Ẹ kú oríire, orí yín ó kànkè. Ògo yín, Indan, Terry, sinimá àgbélé bọ́ọ̀lù wo. Ẹni sáà 25-26 yo, òun ló bá dé. Torí wípé Arsenal orí ò gbadé, wọ́n dorí Adé FC o. Ẹ o, àwọn náà padà jọba o. Kí á ti ka wọ́n padà dí láńlọ. Ẹ wo, ọlọ́dẹ orí Arsenal, wọ́n ti padà gẹrun orí wọn o. Ọlọ́run gbọ́, Arteta, ó tẹ anybody bí agbọ́n. Ẹ wo, ó lọ́mọ ọgbọ́n lòun ẹsẹ̀ túkẹ̀ ìbílẹ̀ lérò. London is red. Everybody paramọ́. Bẹ́ẹ̀, Angel Michael, ó gba àwọn old glory sorry. Man United, lọ́wọ́ ẹni Amorim tó fẹ́ pa wọ́n o. Amorim, ó sọ jíjí MU MU. Kí Carrick tó ka lọ́wọ́ kò, tó dẹ̀ kárì wọn, ó kárì wọn wọ champagne. Ó kárì wọn wọ champagne, ẹ mu champagne ẹ̀yin tèmi o. Ṣé ẹ wá rí i, fáwọn ọmọ ìyá aláró. Chelsea show of shame, ó bá wọn dòpin sáà yìí. Ẹ wò kò sí light at the end of the tunnel yẹn fún wọn Stadium of Light. Kódà kò líìtì fún wọn. Àwọn kílọ̀bù kan kóòtù mẹ́jọ, wọ́n light wọn on fire ń sáà yìí. Pẹ̀lú gbogbo ẹnu world champion. Kò sí bọ́ọ̀lù àwọn big boys fún wọn sáà tó ń bọ̀. Europe bọ́, Europe jìnà, ìyẹn sí wọn. Tẹ́rí, ìwọ ló mọ tó wá tẹ̀lé Chelsea o. Shooting Stars sí wà ńlẹ̀ tó ń lọ continent. Aṣejù ní Chelsea, 3S ti wà òkè. Chelsea olùyà FC, wọ́n jẹ́yà wọn láti bẹ̀rẹ̀ sàdòpin sáà. Bẹ́ẹ̀ bí mo ṣe ń wọnú líìgì orílẹ̀-èdè Nàìjíríà. Ní shooting ṣe kíni tó táwọ́ sí continent, wọ́n rò má sí continent. Remo Stars ń ti wọn, ibi ẹlẹ́kùn ti ń sunkún láláyọ̀ ti ń yọ̀. Remo, àwọn tí wọ́n depo ẹmọ́ ni o. Wọ́n rán pásítà mọ́ wọn lára nu líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n rán wọn padà sí líìgì pelekejì orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n kábánà wọn ìgboro ayé. What a pity. Ṣé rí Liverpool ń ti wọn, àwọn sáà fagídí. Wọ́n fi mú tíkẹ́ẹ̀tì champagne o. Ojú wíńdò tó wà lẹ́yìn ìkùlé, òun náà ni wọ́n gbà wọlé. Orí yọ slot àti Liverpool. Ọlọ́run fẹ̀rin wọn sọ́tà lẹ́nu tán díẹ̀ ló kù. Òwú àtabẹ́rẹ́ ló mẹ́mí wọn dúró. Ìyẹn ló pin sáà yẹn. Never work again. Ẹ pẹ̀lẹ́ o. Ṣé rí City àti Pep Akala yẹn ti o. Àwọn owó ló ń sọ̀rọ̀ FC. Bye bye. Fi líìgì wálẹ̀ fún wa. Ire o. Barcelona, àwọn náà. Wọ́n bá wọn ò tèwí o lórílẹ̀-èdè Spain. Orí ẹlẹ́gàn máa spin bí ìgbà tán bá kan pínì mọ́ ni. Ẹ wo àwọn ọmọ Asiflik, àwọn náà La Liga. Serie Madrid tí wọ́n sì ń wò bí ọmọ ẹrú ní sáà yìí. Àwọn Galactico, wọ́n káwọ́ gbéra bí atọ́ lé ni o. Torí PLLB ni ló bá dé fún wọn sáà. Bó ṣe lọ ló ṣe bọ̀. If you know you know, wọ́n sanwó wa. Ọwọ́ ẹni tí ò sì lè sanwó rẹ̀ ó rọra mú. Ó kà lórí ni. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Mbappe tó gba pìchichi tó máa fìyẹn chillaxi. Ẹ wo, ó wá wo ni ká jẹran pẹ́ lẹ́nu ọ̀fọ̀nà fúnyẹ́ stubborn. Sáà 25-26 ká sọ pé ó ti lọ, òun ti parí nìyẹn. Ó ti di bye bye. Ẹ bá ń gbọ́ ya sọ pé ó ti lọ. Ẹni tí ó rẹ́rìn rẹ́rìn, ẹni tí ó ṣe kíni, ẹni tá àjà ń káṣí fún mi, tá àjà tíṣú pépà fún. Ajá fún kan ṣe kíni kan mọ inú bí Ọlọ́run ló lẹ̀mí èrò. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tá ti ń gbọ́ ìkànnì Splash 105.5 FM. Ilé fún Bala Ìgbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé Gangan, ilé ọba Àkàndé tí ò pé méjì lórí ètò já wọn sí ìròyìn ìdárayá. Láti ẹsẹ̀ kúkú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́sìnì fún òwúrọ̀ tò ní Desmond Tutu di àgbáwo tó tọ́tọ̀ àgbáyé tó fàṣẹ mú. Túnjẹ́ Ọláwo Alex Wexy wúwo wà lólóòtú ètò já wọn sí o. Adéronkè Adéṣọlá lórúkọ tèmi, olórí sport, olórí ìyẹ́rẹ́ ìdárayá Ìbàdàn ká máa vinga ti yín gangan. Ẹyin tèmi kò ní lọ́jọ́ ajé, àràjé jẹun, àlàjé lọ́wọ́, àní ni lọ́rùn. arisiki owo arisiki ola arisiki tin deru boshi olorun oba mi oke o da le gbogbo ti to n gbo ikan ni lowo o ti wa shojo e ni kan ku je ni gugu ae e ni ma yan fun mi o ya o o to ri pe ma wo nuro yin lo ni sansan laaro tun eyin temi e je n lo soju opo kaase aka ki sa pa ko fi e ka ti cruise mo ni ko kaase e o ti e ni lati tani to ma po odun ti ko ojo meji bayi e ni ola ola de ni passport ikola ni o ile ya passport ikola tori lola ode e gbenu si yo ro si yin lenu ro si yin laya en ti o gberun odun en ti o gbowo odun loju opo kaase e ola ni o ma gbegbu e *347**1004*1004*tabi ọmọ ìyá mi má kàná mi ò ní gbọ́pọ̀ ẹ̀kẹ̀dẹ̀kẹ̀ ọdún ìgbọ́lọ́dún fún ẹni o ó dẹ̀ gbọ́lọ́dún ìró òdùnrún gbọ́dọ̀ tọdún ìjáde fún ẹni ọ̀rẹ́ mi ó ìgbà sọ̀rẹ́ le télọ èmi ní ìgbà tèmi ọlọ́run gbọ́ ọlọ́run ló lẹ̀mí èrò àti wá àgbà ó kù sí ọ lọ́wọ́ o ètò ìbọ̀sójú òpó káṣí ẹ̀ báyìí kó o lè wọlé kó o lè bìzàbìzà ẹ o tọ́jú orí ẹ bá wà lábẹ́ ọdún 18 mọ́ wulẹ̀ kan bí torí pé lẹ́mí ní ìbúwó ta ọdún ti bẹ̀rẹ̀ náà lọ sí ọdún la wà ní ìbúwó ọdún fún ọ ó bá tún wá di lọ́la ó wà ẹsẹ̀ wàá ṣe cash port gangan níbi tẹ́ ti jẹ oúnjẹ púpọ̀ lẹ́jẹ̀ bíbá *347**1004*1004*tàbí ẹ jẹ́ múròyìn láti inú eré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí tábìlì WTT Contender Series tó dẹnubodò ìyẹn ní Mọládé Ọkọyà Thomas Hall tó wà pápá àṣẹlẹ̀ Tẹ̀sílìm Balógun nílùú Èkó torí wípé ọmọ orílẹ̀-èdè Denmark Anders Lind òun náà ló gba back to back singles ti àwọn ọkùnrin ìyẹn ní WTT Contender Series yìí lẹ́yìn ìgbà tó fìyà jẹ ọmọ Korea Republic Ojong Song ìyẹn ní àṣepágbá ìdíje ọ̀hún ìyẹn ní àná àmì ayò mẹ́rin sẹ́yọ̀ kan òun náà ni lean ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ló fi fìyà jẹ Ojong Song ọmọ orílẹ̀-èdè Korea bẹ́ẹ̀ sì ni Denmark lọ́kọ̀ Korea òun ìyẹn bá dé wọ́n ṣèkágbá àwọn obìnrin Satu Odo ọmọ orílẹ̀-èdè Japan lọ́jọ́ wípé òun gan ni tournament top seed lọ́jọ́ wípé òun ìgbéléwọ̀n rẹ̀ ga jù lágbọn ti tàwọn obìnrin àtòun àti defending champion Onoka Akimoto ọmọ orílẹ̀-èdè kan náà Isai àwọn méjèèjì wọn fi jọkojú ara wọn ìyẹn ní àṣekágbá ìfigagbá ti ní wọn ó ṣe kí ni ó ta lẹ́nu Odo òun náà ló ṣe àlàáfàá láti fìyà jẹ Akimoto ìyẹn ní àṣekágbá pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọkan ibẹ̀ WTT Contender Series ló ṣe àparí sí ìyẹn ní àná nílùú Èkó eré ìdárayá bọ́ọ̀lù àfigigbá lórí tábìlì ìyẹn ti àgbáyé anyway ẹ jẹun lọ sínú eré ìdárayá cricket ní àpò níbi oṣù méjì àbí oṣù mẹ́ta sẹ́yìn àjọ tó ń rí sí eré ìdárayá cricket orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ìgbà tí olùkọ́ni tí wọ́n gbà tó ti lọ wọ́n wá olùkọ́ni míì fún ikọ̀ yellow green orílẹ̀-èdè nàìjíríà àmọ́ olùkọ́ni ọmọ orílẹ̀-èdè Zimbabwe TV Magongo wọ́n padà gba gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ yellow green orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ikọ̀ agbọ̀jẹ̀ lọ́kùnrin tó ń gba eré ìdárayá cricket ìyẹn fún orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àjọ tó ń ṣe eré ìdárayá cricket orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ṣe jẹ́ òdì mímọ̀ wípé odidi ọgbọ̀n ọdún ìmọ̀ ọgbọ̀n ọdún òun náà ni Magongo òun ló ń gbé bọ́ wá sí orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ìgbà tí Steve Tikolo ọmọ orílẹ̀-èdè Kenya ló fi ṣe ikọ̀ yellow greens tó fi lẹ́yìn oṣù mẹ́rin ó ṣe àtẹ̀padà yan ọmọ orílẹ̀-èdè Zimbabwe gẹ́gẹ́ bí olùkọ́ni ẹni tí ṣe Olympic champions lásìkò ìyẹn Masia Rosu òun náà ó ti jẹ́ kó di mímọ́ wípé ṣe ra àkọsílẹ̀ tóun fojú sí báyìí tóun ti watch me aka my eyes tóun fọwọ́ sí báyìí àkọsílẹ̀ tó ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ ti tàgbáyé world record eléyìí tí olúwa tóbi lọ́ba amúsàn eléyìí tó ní àpè world record holder òun ni tóbi express tóbi amúsàn ti àlọ́lédè nàìjíríà ìyẹn nínú eré ìdárayá 100 meters hurdles òun náà the world record holder 12.2 seconds eléyìí tó sá ṣe rí Nisha Men Diamond League ele to wa lojo Saturday ọmọbìnrin o fe na ori mo akosile to bi amuseye tori po sa 12.14 seconds ibe amọ o pada la akosile to bi ko ba o ti wa jo di mi mo akosile to bi yen o wa loju omu iyen Masia Russell ohun de fe fo le e je n lo sinu league agboje olede Nigeria tori wipe ibe gangan laye wa o iko egbe agbabol Rangers International ti lo enugu won pada gba league agboje orede Nigeria lojo simi Sunday ana leyin igba tan na Ikorodu City iyan mata dadi won flying antelope won fo gba gba gba ami meji din ni 68 points ohun na ni won fi gba league elekesan won iyan lorede Nigeria o de je wipe won pada la eyin ba. Okay. Omi ayo meji meji ohun na ni won ta pelu Ikorodu City won fi pada gba league orilede Nigeria Olorun gbo ifi ta gba gan yo talent pe pa won na ti kokon le waju Ikorodu pelu ami ayo meji sodo o de ri pe Ikorodu won fe se comeback ama koko gba won lati pada ri comeback be si re iko egbe agba ball Rangers won se pada gba league o ni papa se run Bola Jijan Sarina to wa loni iyan ni ilu Eko bẹ́ẹ̀ sì rẹ̀ pa sọ fún yín wípé Ikorodu win ni o Ikorodu lose o àbí wọ́n draw o yóò pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars tìlú Ìbàdàn àmọ́ ẹ̀tẹ̀já kọ́ gbèsè àwọn ìfigagbága tó wáyé nínú yíga àgbọ̀jọ́ orílẹ̀-èdè Nàìjíríà lópin ọ̀sẹ̀ yìí wípé a bẹ̀rẹ̀ sí ṣe àtúpalẹ̀ àwọn tó ṣẹlẹ̀ ẹ̀kúnmọ̀ àtọ̀mọ̀ lára káwọn ara lílẹ̀ àárọ̀ tún ní.
1: A kò ojúmọ́ ara lé a kò ojúmọ́ àtọ́kù.
0: Okay.
1: A kò bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun. Èsì gíga tó láǹfààní láti wáyé lópin ọ̀sẹ̀ yìí nínú ìpínlẹ̀ Nàìjíríà. Èyí bá fi àjẹ́ Academy Warriors pẹ̀lú àmì ẹ̀yọ mẹ́ta sí odò. Bákan náà Nàìjíríà Tornadoes fi àjẹ́ Ikọ̀ Shooting Stars àmì ẹ̀yọ kan sódò ni. Bara FC fi àjẹ́ Nasarawa United àmì ẹ̀yọ mẹ́ta sódò. Ikọ̀ Warriors fi àjẹ́ Abia Warriors àmì ẹ̀yọ méjì sẹ́yọ kan ni. Benin Insurance àti Ikọ̀ Remo Stars àmì ẹ̀yọ kan náà jọ gbá kojú ara wọn. Bayelsa United fi àjẹ́ Kwara United àmì ẹ̀yọ mẹ́rin sódò ni. Queen Khalifa tó fi àjẹ́ Wiki Tourist pẹ̀lú àmì ẹ̀yọ mẹ́ta sẹ́yọ kan. Rivers United ó fi àjẹ́ Katsina United àmì ẹ̀yọ mẹ́ta sódò. Ikorodu City rí àyè lọ́wọ́ Enugu Rangers pẹ̀lú àmì ẹ̀yọ méjì sẹ́yọ kan. Plateau United ó fi àjẹ́ Kano Pillars àmì ẹ̀yọ kan sódò ni. Bó ṣe láǹfààní láti wáyé nìyẹn.
0: Okay. Bí nǹkan ṣe lọ nìyẹn nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè Nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé Rivers United náà jáwé olúborí gbóyàn kò tó wọn o láti yan yọ láti gba líìgì orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n Europe àwọn ní Europe ìdíje fẹ̀yẹ ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ òun náà máa já gbogbo Ìbàdàn a mọ̀ kú oríire láti sáà 1998-1999 síkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars tí wọ́n ti lọ ìyẹn sílẹ̀ òkè tí wọ́n ti lọ sí ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ gbẹ̀yìn olùkọ́ni Nurudeen Awerorò ó padà kó shooting ó kó wọn ṣòdí o tí wọ́n sì gba tíkẹ́ẹ̀tì lẹ́yìn ọdún 37 years ti olúyọ̀lú Warriors tí wọ́n dẹ̀ máa padà ìyẹn sí continent. Continent ò ní contain everybody. Alai wey go our father yin ti dé. Bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé continental football ní pápá ṣèlélé kan ṣàlàyé Adama Sùngbà nílùú Ìbàdàn bíi díẹ̀ kò gbé popcorn ẹ lọ́wọ́. Akin Shooting Stars Akinwọ̀n Pori látòrí olùkọ́ni wọn Nurudeen Awerorò torí wípé Awerorò òun náà mọ̀ pé olùkọ́ni òun náà ló ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi iṣẹ́ tí gbogbo tó fi ṣe kíni tó fi dùn tó fi ta lẹ́nu fún bẹ́ẹ̀ sì rèé àwọn tán wá wà tán wà ń ṣàdí odò tán ń lù fún tí bàtà Nurudeen Awerorò ní ẹranko lákòlá alága Ikọ̀ Shooting Stars Honorable Taiwo Lekan Salami ẹ kú oríire ẹ tó fi mọ ọ̀gá àgbà tó ń rí bí ọwọ́ ṣe ṣe ń yá nínú ọkọ̀ owó Mr. Bùnmi sporting director náà tí ó bí Adépọ̀jọ́ ga ńlá ìgbòyin pátápátá ẹ kú oríire oríire ńlá òun náà ni tó kọ́jú Adérọ̀gbà Aláfidà wa ní káwọn ara lé láàárọ̀ tó ní.
2: A kú ojúmọ́ atọ́kùn akọ́jọ́ ara lé a kú ọjọ́ ajé òní gbogbo alámọ́ra jíjẹun a sì kó palẹ̀mọ́ ọdún iléyà.
0: Aṣọ mi wà lè tẹ́lọ̀ ará àdúgbò.
2: Atọ́kùn ẹ fi aṣọ lẹ̀
0: ẹran ni
2: ẹ jẹ́ aṣọ ọ̀rọ̀ pa ẹran.
0: ki eran olorun lo mo le mi se bi se won pe olorun mo jo bi o si ele tori pe kini ta ba wo koko be mo se le emi ti won mo fe mo tana waju ma mo ti ba won ko olori sport ma le mi ni yan ma mu kana tana mo fe gbe wo a ma so ti yan
2: eran gaga lo se koko
0: a mo da be ni
2: pe eran lo se koko
0: iwo eran ta fi kan tan ba pa tan ta mo fi gba olerun lo se koko bayi olorun lo le
2: ojo Wednesday ojo to Friday ta ba pa di bayi ki a ri pe won fi kula oro eran wole wa fun wa ni
1: ninu eran won gogo
0: ti sponsored by Tunde Olawuwo
2: mo se je niyan e ma mo pe olorun no ko si gba ti
0: ike se iwa won le ran di petro
1: o ye mi bayo
2: olorun to nse ta teyin wa yo se tele na
1: be ni o le wa
2: ko si to pa ju
1: ba yen ni
2: ko ti olorun joju be lo se gogo gba ati lo ni akoko ti
0: boya atokun ka boya le daddy atokun da atokun ti be lo
2: je e bo je be na
0: eran
2: sa jabo
1: eyo je ni di eran asodun ni tin to je tin mo lata
0: asodun mo to ra fo lo pa mi tori mo ni mo fe una waju maamu lotun la ni won ti oro orilede yi nlo bayi ibi toro orilede yi nlo bayi out ni wa so mi yangi o
2: awon si se na a kaluku no yora ni odun lo data nse
0: odun lo le mi ra asodun ayo e je wa gbe dunu ye ka gbe wole kan salami koda ka gbe lo jericho iko egbe agbabo lo shooting sa aso lose to koja ikmat
1: ni pe
0: shooting lose yo won win ti ko rodu o ba sa ti win tan ri 3 points mu yo ko shooting stars and lock continent shooting stars it lo
1: emi gan to ila na ye mo se ri ti ko ru don score bayi ah mo tin be lo
0: pe meji meji
1: rangers e di le pa o
0: meji se yo kan jare
1: o di meji se yo kan tori pe shooting yi shooting o le jawe oluwori ele ti naija to na so ba won gba yi ki kedu greater ko sa ti e ko ra maintain ka won na le gba league to pe ti ba se pe lu rangers o nja fun league ni o se se kiko odo bori lana bo e mo ke e ton ja fun league gbogbon to ba ni lo ma fi gba igbo ga yen so n to fa ni yen because e mi o ti e o pe ko shooting star le fi di re mi to ba yen ko te ta o mi eyin na kuku ni nkan te enough ni pinu lati lo se so o di do ke try best thing lati se kin lati ta o mi ka to wa so pe won ti e wa ri yan kan gba wonu awon
0: Abdulkadir Adedogba sa to n bo n le kan salami popcorn mi igo mi atolerin dodo mi lati wo continental football ni
2: ben se te di lapodo temi na ke mi na te ko ki ko 3s ka ki won ko rire pe won ku ogun ajabo ta ba wo dada pe gba ti akoko soro ina wi pe won wa ni po keta o da wi pe gba ti a jo n soro ni me ta so pe continental lele mo so pe iko shooting star nkan to ye ki won gbadun la pa bi ni ko ye ka te mo pa fe gba league gan to ye ka mo ni pe ka ti gba ticket e se mo pe ta ba so ni pa ideje CAF Confederation Cup CAF Champions League iyan meji ni CAF Confederation iyan meji ni
0: laarin
2: bi awa bi ogun ti awa nlo ti awa ninu league ne iko shooting star won wa to wa gba ticket ah o won ku orire won se aseyori ele to ye pe o lagbara to ye pe o ya gba omo
1: ile
2: ogun awa
1: pe yo
2: awa mo pinle oyo ya le ile to tun se pe ka ki olukọ ni ka si ki awa gba olukọ won ku se takun takun iwe ile yo ni dawodu to ba di sa tun bo na league na ni awa nu gba tori pe awa na bi ati lo continental na ni se bayi na a kere mo bayi shooting star ta mo la teyin wa ti yato se le o ti yato se le o mi tutu ti wi ba tutu ti jade fun ipo
0: wa shooting star gomina o wa ni wa ni pele oyo number 1 citizen gomina se Makinde awon na won ko rire
2: be ni tori
0: rire si gomina na ni
2: be si eyan ba fi teyan ba se atoto si nkan
1: be
2: ti ko wa ni result e mo pe to ba se atoto yen na labu
0: bẹ́ẹ̀
2: ṣùgbọ́n tí èyí bá ṣe àtúntò sí nǹkan tó bá ní resort ẹni tó ṣe àtúntò sí yẹn gangan òun náà láàkì.
0: yíyọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù shooting stars kúrò lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀dọ́ àtẹ̀lé ìdárayá lórílẹ̀‐èdè nípínlẹ̀ ọ̀yọ́ mo nígbàgbọ́ pé ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lábẹ́ ikọ̀ shooting stars torí gudugudu méje tó ṣe náà ni pé wọ́n rí tíkẹ́ẹ̀tì autonomy wà àti lè ṣe ìpinnu àti lè gbé àwọn ìgbésẹ̀ kan lórí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù shooting stars ó rọrùn fún wọn wé kì í ṣe pé abẹ́ ẹ̀ ń padà gbọ́n sábẹ́ ọ́fíìsì gómìnà lélẹ̀ ló fi ṣe kí ni ló fi ṣe é ṣe fún ọ pé ṣe pààyàn ṣe mọ gbàṣẹ látọdọ ẹnìkan àbí kíní kan tí shooting bá fẹ kankan gómìnà ni ẹ kan sí tí nǹkan kan bá ṣẹlẹ̀ gómìnà ni ẹ kan sí lóye tó tún jẹ́ wípé àmójútó eléyìí tí gómìnà náà fún àwọn aláṣẹ wọn táwọn aláṣẹ wọn náà sì mọ̀ pé òkè in tí a fẹ́ nì láti bẹ̀rẹ̀ bó ti ẹ̀ pé màtí sáà fẹ́ bẹ̀rẹ̀ o ìjì kékeré jà ó rí bákanbákan fún ọgbà bọ́ọ̀lù shooting star fún wọn tètè bẹ̀rẹ̀ sí jáwé olúborí kódà ètò ju wípé one game at a time tí jáwé olúborí yẹn ó sì ṣiṣẹ́ fún wọn fífà wọn mímọ ní òmìnira wọn ó jẹ́ kí continental ticket yìí kó ṣeé ṣe fun iko egbe agbabodo shooting stars eku orire o da iko egbe agbabodo Mamelodi Sundowns awon na ni won gba Nafia Jaso Olede Morocco lati gba CAF Champions League yen dije lekun jekun tile adu alede epo sese ko je pe won lo se FIFA Club World Cup yen ni sa ile eto nbo ameje adagbowo ipolowo ko le pojo ta ba pada de ja wa si tesi waju an lo agbon Europe niyan awon agbabodo Nigeria to se dada nile okere a soro hun ojo opo ka se star 347 star 1004 star 1 hash be lojo opo kan bendo re Facebook wa splash 105.5 Ibadan ele wa la pa be eyin lo lu fe shooting eju eju blue blue love be ye sa pa be up shooting up stars ko ni bad okay long oya an pada bo eku kale
3: Ọdún iléyà ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
4: Ìgbàládùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà ITEL lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún iléyà yìí.
3: Ra fóònù ITEL City 200 ní 139,900 naira péré.
4: Tàbí kó yára wá ra ITEL A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
3: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ ITEL ní tààrà.
4: Yára wá ra tìrẹ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù 5 sí ọjọ́ 15 oṣù 6.
3: ITEL gbé ìgbé ayé tó rọrùn.

0: toujours les Sports.
1: Ọlọ́run, èmi náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ o. Ìyẹn lórí ìjà wọn tí mò ń gbé yín débẹ̀ ni mì ní ja yín lẹ̀ láìlẹ̀ ẹ̀yìn tèmi. Ẹ ó ti yé yín náà. Ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM lé fún Bálágbé Fẹ́lẹ́lẹ̀ ní Ìbàdàn náà lẹ́wà. Lórí ètò ìjà wọn sí ẹ̀lẹ́wọ̀ wà níkànnì Ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Bákan náà lójú òpó káàṣẹ *347*1004*#. N tẹ́ fi ta láti jẹ láàárọ̀ ti tòní ìyẹn. Bẹ́ẹ̀ sì rè CAF Champions League títa àwọn obìnrin. Àjọ tó ń bọ̀ láfẹsẹ̀gbà nílẹ̀ Adúláwọ̀ àjọ CAF wọn ti ní $6 million lẹ́ni tó bá gbà á òun náà ni ó gbà. Ẹ̀wẹ̀ ìdíje Unity Cup àwọn agbábọ́ọ̀lù 17 òun náà ni wọ́n ti wà níbùbà gbaradì kọ Super Eagles ìyẹn nílùú London. Àwọn agbábọ́ọ̀lù tán ti wọ́n ń bà gbaradà ti rí Junior Ayobami, Alami Tijani, Michael Atata, Adeoye Aderemi, Oputa Chibueze, Igoke Obinna, Okoli Elias Oyedoku Tosin, Philip Otele, Author Okonko, Femi Aziz, Owen Osene, Nandi Tochukwu, Tere Mofi, Francis Uzor, Chibuka Nwawuyi, àti Rafiud Rosimi, àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ti wà níbùbà gbaradì kọ Super Eagles nílùú London ìyẹn fún ìdíje Unity Cup. Bẹ́ẹ̀ àjọ tó ń bọ̀ láfẹsẹ̀gbà lórílẹ̀ Nàìjíríà àjọ NFF náà sẹlẹ̀brẹ̀tì gbọ̀ agbábọ́ọ̀lù lórílẹ̀ Nàìjíríà tí wọ́n gba ife ẹ̀yẹ nílẹ̀ òkèèrè látòrí Victor Osimhenì, Kelechi Iheanacho, Babajide Omorinsola, Shukurat Oladi púpọ̀. Bákan náà Olúwa Ṣèmílògo Ajayi tí kan gba agbábọ́ọ̀lù Hull City eléyìí tó ń ṣojú fún tí wọ́n ṣe kan gba àgbéga wá sínú líìgì ìpele àkọ́kọ́ ìyẹn ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ Bassey àti Wobi àwọn náà Fulham àwọn agbábọ́ọ̀lù lórí Nàìjíríà tó wà lẹ́kọ̀ọ́ tó ṣe dáadáa wọ́n parí sáà yìí wọ́n parí ẹ̀ dáadáa. Ẹ jẹ́ ń lọ sínú ìdíje Formula 1 torí Kimi Antonelli ọmọ yìí ó ní alóhun gangan ní sẹ́ òun lọmọ tán sọ́nsà ta wà yìí torí pé nínú ìdíje Formula 1 òun náà ló ṣe dáadáa ní Canadian Grand Prix tó dẹ̀ jẹ́ #1 òun ló parí ló gba ìdíje ọ̀hún ló sì ṣe dáadáa ìyẹn ní Canadian Grand Prix nínú ìdíje Formula 1. Bó tẹ̀ jẹ́ pé akẹgbẹ́ rẹ̀ fún ikọ̀ Mercedes ìyẹn George Russell ó rìtáyà nínú ìfigagbága náà. Àmọ́ fún Max Verstappen ó ní podium finish àkọ́kọ́ ní sáà tàwáyé pàápàá jùlọ lọ́dún fún ikọ̀ Red Bull. Lewis Hamilton ló ṣe ipò kejì fún Ferrari. Charles Leclerc ipò kẹrin lòún ṣe. Isaac Raja ipò karùn-ún fún ikọ̀ Red Bull. Nínú eré ìdárayá tennis Roland Garros ó ti bẹ̀rẹ̀ ìyẹn láti àná tó dẹ̀ yẹ pé Novak Djokovic Pericard ó forí ko ìyẹn ní ọwọ́ Novak Djokovic. Díẹ̀ ló kú tọmọ ó fi fún bàbá ń kun àmọ́ padà wá láti wá àná àmì 5-7, 7-5, 6-1, 6-4. Òun ló na Emma Raducanu first round ó ti jádànù nínú ìdíje náà. Roland Garros ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ Wambayama ó ṣe dáadáa nínú ìdíje NBA fún ikọ̀ San Antonio Spurs tó dẹ̀ yẹ pé 2-2 náà ní agbọn Western Conference àṣekágbára tiwọn láàrin Oklahoma City Thunder àti San Antonio Spurs. Padà sẹ́lẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá West Ham rọ relegation kò wá bọ́ọ̀lù Tottenham Hotspur. Ọlọ́run ò padà bojú wọn jẹ́ òun dúró nínú líìkì. Roberto De Zerbi ó ṣe ìyẹn fún wọn. Arsenal orí wọn ó di orí adé. Bẹ́ẹ̀ àkókò báyìí náà ni Pep Guardiola, John Stones, Bernardo Silva, Nuno Mancity, Mohamed Salah àti Robo Yandy Robertson wọ́n fi kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool wọn fi ilẹ̀. Kọ́dìrì nígbà tá a lọ sójú ọjà lẹ́ẹ̀kan mo ń sọ̀rọ̀ kan pé kò sẹ́nibọ̀dì tó jẹ́ níbọ̀dì lọ́nà ní ìgilẹ̀ Gẹ̀ẹ́sì mọ́ báyìí.
2: Bẹ́ẹ̀ ni kálukú ti wà lórí ọwọ́
1: báyìí. Pep Guardiola tó ju everybody lọ́wọ́ ti lọ. Gbogbo ẹgbẹ́ ni wáyé owó tó bá kíló máa wọlé ẹ̀ ń sáà tó ń bọ̀.
2: Ó kálukú náà gbàgbé Pep Guardiola ọ̀gá.
1: Kódà kò lọ fà rárá torí pé ní sáà tó ń bọ̀ nínú ní ìgilẹ̀ Gẹ̀ẹ́sì. Torí pé in tó jọ mọ́bìlà Chelsea ò lọ bí kankan hàn ló ẹni wuyẹ̀. Arsenal, Man City, Man United, okay. Arsenal àti Liverpool náà ń lọ ìyẹn sí Champions League, Europa League, Bournemouth àti Sunderland ni. Kò wá bọ́ọ̀lù Brighton náà lọ Conference League.
2: Ṣé a rí lákọ̀dọ̀ tèmi ikọ̀ Manchester City báyìí òun kálukú báyìí ó ti jọ wà ní Bamba.
1: Torí kò sì tán gbà kò sí.
2: Torí dàbí pé ẹrù jẹjẹ tó ń da ilẹ̀ Gẹ̀ẹ́sì rú. O náà ni olùkọ́ni Pep Guardiola
1: tó tàbá wo
2: láàrin ọdún mẹ́wàá tó láǹfà láti wà ní ìdíje yìí ó dominate wọn ní ẹ̀mẹjọ.
1: Lọ́dún mẹ́wàá kéèyàn gba 20 titles.
2: So ẹni pé kéye pé o kèé ṣe kèrè mí ó fi wá ràn wọ́n pé big man lòun o champion lòun òun ò kéré ó dẹ̀ fi ràn wọ́n. So lákòókò tá a wà yìí náà sì tá a bá wo gba àwọn ipò ìgbà gọ́ọ̀lù yẹn pẹ̀lú àwọn agbọ́ọ̀lù tó fẹ́ẹ́ fi inú kọ Manchester City sílẹ̀ ṣẹ́ni tó bá ṣẹ̀jẹ̀ pé olùkọ́ni Pep Guardiola wà ń bẹ ní sáà tó ń bọ̀ to wa pa ma gbo bolu wa fi aliso pe aluko ni o ni ogbon atinu da mi lati kan wa gbo bolu mi
0: wa so maresco ni nkan kan ori e
2: no oluko ni so maresca leyin ko chelsea se bi nu ko se swiss abi leicester ko na ti gbe oluko ni so maresca lo wa sinu ko chelsea ni ele to tun si wi pe oluko ni no ti ni experience ta oluko ni pep guardiola ni oluko pep guardiola ti tun ko bayern ni jo ti tun ko igba igba olu
0: barcelona elo e ka ro oseju kan
3: ero
0: ka ro baba se ta ka la ro yi
3: bẹ́ẹ̀ni ma
0: orúkọ yẹn àti ibi tí mo ti ń pè yín
3: orúkọ mi Abbas Abiodun Adeyemo
0: láti bosa
3: mo wà ní tó gate báyìí máa lè
0: ó dà kò ní bàjẹ́ 25k lẹ́jẹ́ lórí káṣẹ́ láàárọ̀ yìí àwọn kọ́sọ́mà kẹwọ́ pè yín láti bèrè àkáǹtì tí ò sí yín ẹ ṣeun gan ni yẹsà yẹsà lọ́jọ́ yìí ok.
2: So, Tabaso Nipo Lukone and Somalesca, Cotin, yes, we are all Lukone Town and Gadio Latini. So that's why to call Comachas, I ever pay, but you are one of you Lukone and Somalesca. Tori pe Coma City, Koda, Minister Tombo,
0: Tato, Bottin Pep,
2: Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, Bottin Pep, B

League òun náà ni bẹ́ẹ̀ sì ré nínú ọdún kan àwọn ni wọ́n jáwé olúborí nínú ìfigagbága tó pọ̀ jùlọ 36 matches náà jáwé olúborí lọ́dún 2021 bẹ́ẹ̀ ní sáà kan ìfigagbága tó pọ̀ jù àwọn náà ni kódà ní kàlẹ́ndà kan over 90 goals ìgbàgbọ́ bọ́ọ̀lù mans over 90 points náà ni jù bẹ́ẹ̀ lọ ikú pep guardiola àti man city wọ́n fìtàn balẹ̀ dáadáa nínú kọ̀ọ̀hún ẹ wo tó bá di sáà tó ń bọ̀ gbẹjọlẹ everybody Verruni ni ko igbagba bọlu ojo ti lo Verruni ni ko igbagba bọlu Chelsea ti won se lo le oke mo lo da fun kan le lo reset lomo ti o pe le lo pe kan mo ntan a so yen lo ojo ti lo ni ka jena pe lenu fona fun yes to mo titi ola ta mo pade ori eto ja tin ba dide fun ya spotlight yo wole pelu Sunday Olawu Adeyanke Adisola ruko ti mo tin ga lo tori mi o fo e ma kana mi ni gbo ko yin ire

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó tilẹ̀ wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.

0: Mami, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè mọ́ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò.

0: enjoy the delicious, rich taste of Cremella for that great taste in tea, pap, coffee, and other choice of meals.
1: It tastes better with Cremella.
0: It tastes better with Cremella.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
3: Power Oil, hey, Power Oil.
4: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
5: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
6: Ìwọ náà kò ojúmọ́.
5: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
6: O dáná, sọ ká gbọ́.
5: Àbí.
4: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
7: Ibùdó orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní 1000 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ kí ni a lè jọ ṣe pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.

0: right. Njẹ ka ma kira wa gu dede wo gogo bi te ti lanfani lati ma gba ikani yi. Ikani Plus 105.5 FM. Ile to wa nile balafelele nile Ibadan. Oya ta lo ta o tan je ope ni o gbodo voice out. A tun ti de losan teni o pelu awon royin loloko ojo kan to je tere idaraya. Nibi kibi kaakiri agba nla aye lolede wa Nigeria nipinle Oyo ati ni Asakuku ni o ma du gbagba ma kan sori pa ati po gbo re papa to ga sale Oya join together ba so ni paro yin lolaka ojo kan to ja tere idaraya a tun lanfani lati ma tun su re de sale koko iyen la won royin eleyi to takoko takoko ba kan la won royin yajo yajo Toloyinbo n pe ni breaking news e. Bi ba se n bale bayi la mo fun sira wa la. Iyen losan teni ni o. Emi ni keko mo wa ni le agbe ninu agbara o. Desmond eh. Desmond to the G. Agba wo ti o gbodo ba wo je. O ga ni mi fi da wa ti o mo je ke da fa ti ma gba dada ni bi bi ka kiri agba nla aye. Tun di omo olawo ololootu eto ale sagosin niyan o. Olale amza loruko temi di top striker. Ele to gallant go. Mba ti wa n gba si labi omo igbalapa bi e ma fe si ko. Gẹ́gẹ́ bí ọmọ Èkó lápàdọ̀ yín bẹ̀ yẹn bó nígbà gbogbo máa bá yín lára mu. Gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ni ébàrìbà àtòjọ pé gbogbo rẹ̀ pápá tó ga ṣàlẹ̀ ó yá join together. Bá ń sọ nípa ròyìn lọ́lọ́kọ̀jọ̀ kan tó jẹ́ tèrè ìdárayá. Bákan náà làwọn ròyìn yàjò yàjò. Tó ẹgbẹ́ bí bá ṣe ń balẹ̀ báyìí la mọ̀ fọ́n síra wa la. Ìyẹn lọ́sẹ̀ tèmi ni o yóò dùn gbẹ́gbẹ́ ọ̀kan sí. Bákan náà ẹ mọ́ gbàgbé pé káàṣì ẹ̀ lọ́sàn yìí àwọn èèyàn ti gbọpẹ́ darí làárọ̀ yìí. Àwọn èèyàn ò tún gbọpẹ́ lọ́sàn yìí o. Ẹ wọn ò tún gbọpẹ́ lọ́sàn yìí mo sọ fún ọ pé bàbá ti dago 12 owó tún ti wà ńlẹ̀ rẹpẹtẹ *347*1004*#. Kóòdù yẹn kan yàtọ̀ síra wọn mọ́ gbé fúnra wọn o. Kóòdù lágelú mọ́ fi wé ti splash. Kóòdù lágelú mọ́ fi wé ti splash. Kóòdù lágelú rèé. Kóòdù splash rèé. *347*1004*#. Kóòdù yẹn ló máa gbé ẹ débẹ̀ in the next 25 or 30 minutes. Ayi koto. Mo sọ fún ọ gbogbo ọba jẹ láàárọ̀. Gbìyànjú ọ̀sán. Mo gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látọ̀sẹ̀ tó kọjá yóò padà wúlò fún ọlọ́la. Gbìyànjú ọ̀làálẹ̀ láti ní lọ. Bákan náà lọ́sàn yìí a pin owó tó tún gara díẹ̀ ìyẹn lọ́sàn yìí. Mọ́ rìlẹ́ǹtì mọ́ wara wo bẹ́ẹ̀ yàn ọba ti jẹ yóò mọ sí èèyàn kámi kàmì kámi àbí play àbí mọ́ play ni ọ̀fẹ́ jẹnu. O sì rí pọ́jẹ lọ́sàn tí wọn náà fi tẹ̀símọ́nì ilẹ̀. Bó ṣe máa jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. Oyè pàpàpà láti ibẹ̀. O tún lè gborí ẹ̀rọ ayélujára wọlé www.cashier.ng. Ọlọ́fà gan. Oyè pàpàpà láti ibẹ̀. Let's go there. Ẹja wọnú ìdíje Unity Cup. Eléyìí tí ó wáyé bẹ̀rẹ̀ lọ́la nílùú London. Ẹ wo ìròyìn tí ń tún alọ́wọ́ ni wípé Alazan Yusuf àti Igo Ogbu wọn náà ti dé o. Lẹ́yìn tó túmọ̀ sí pé agbábọ́ọ̀lù ti di 19 ẹ kí n tó wọlé agbára ni o. Ẹ ń gbàǹbà ìfilé agbára lẹ ìmọye tí wọ́n ti padà di o. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ press conference ó ti wáyé láàárọ̀ yìí níbi tí olùkọ́ ni Eric Chelle òun àti Francis Uzoho tí a ti jọ láǹfààní àtijọ́ wà ní press conference. Àwọn oníròyìn wọ́n ń tàkò tó béèrè sí ẹ àná sì ń dá àwọn oníròyìn lóhùn ìyẹn. Láàárọ̀ yìí ni o pápá àṣeré ti Chatting Athletic níbẹ̀ ni press conference ti wáyé. Tọ́wọ́ wá dé láago 4 lọ́sàn-án yìí torí pápá àṣeré yìí gẹ́gẹ́ ni ìfigagbága ó ti wáyé lọ́la. Ikọ̀ Super Eagles wọn ó ṣe ìgbáradì ní pápá àṣeré yìí bọ́ba ti ń di lọ́la. Wọn àbí lẹ́nìjàre nírọ̀lẹ́ láago 4 aago 4 nírọ̀lẹ́ yìí. Àwọn agbábọ́ọ̀lù wọn ó tẹ strong pápá àṣeré yìí láti fíìlì ẹ̀ wò kán lè mọ bó ṣe wà sí àwọn èèyàn bá wà sí báàrin yẹn ṣe jẹ́ nìyẹn o. Bàbá ń sọ nípa ti ìfigagbága ti Unity Cup eléyìí tó máa láǹfààní láti wáyé bọ́ba ti ń di lọ́la. Ó yá pápá ó ti gbé yín débẹ̀ lórí ti káṣẹ̀ àbí ẹnìkan béèrè kóòdù *347*1004*#. Mọ́gọ́ at least o si o se owo baba wole leni o ni wulo ti e yo ni teyin o fi yo ni bi teyin o jumo won ji agbo osi nbe si o wa ni bi teyin o jumo ni o ti su oju yo ni bi teyin o jumo eya lo sinu ajo CAF are ajo CAF Dr. Patrice Motsepe o ti dupe lowo oba olede Morocco King Mohammed IV o ti dupe lowo re o gege bo se fun awon elewon awon ni jagidi jago mo bi olede ti Senegal yen ta ba so nipa royal pardon ni kabiyesi oba olede ti Morocco Abanzo nipa His Majesty King Mohammed IV o ti fun won ni royal pardon awon mo lede Senegal ti won ran lewon njo ni latari wahala to suyo ni bi ase kagba idije AFCON todu 2025 e ma o gbese bi 2026 lo waye 2025 ni won kakun lo to January 2026 la se kagba waye sugbon AFCON 2025 ni wahala to suyo ni bi ase kagba yi nlo fan to fi je pe awon agbofinro won ku awon ololufe tin lo bi 19 ni ye sugba layin ijejo ati bebe lo an bi meji won yonda won se ran to ku won sa won se won ni lati jo yi o sugba irin ajo are ajo CAF sorilede kini sorilede keji bi se nlo Senegal be ni lo Morocco o ti pada su eso re o lana ni Dr. Patrice Motsepe are ajo CAF o ndupe lowo His Majesty King Mohammed IV oba olede Morocco ni e ma oba won je Morocco ke se won je are oba ni dari Morocco o ti wa je ko di mimo yi pe oba kabiyesi o ti fun won ni royal pardon elewon ni lo to ile ejo ti da won ti daju ewon fun won sugbon oba lagbara lati pardon awon elewon royal pardon yi lo mu inu Dr. Patrice Motsepe do igbe to nta ni ko sele na niyan oni koda ajo se pe to gumo o tin pada sele laarin olede Morocco ati olede Senegal o mi nwili eje ngbe yin debe se ri be ba de Morocco te ba je alawo dudu te ba de Morocco awon omo kekeke olede Morocco la to ba even awon agbalagba mi gan won omo alawo dudu mi lo lede Morocco ju Senegal lo tori pe eyin mo le so yi pe 70% black to wa ni Morocco Senegal ni won Senegalese ni won awon Senegalese po lo lede Morocco gan won po gan lo lede Morocco ti won gbe be ni o asi ti won gbe be e ma bi awon ilu olede mi se ma wa so lede Nigeria te ma wa gbe bi awon Ghana ni awon kankan ni be ba do lede Morocco be ba sa dudu mewajo te ba sa dudu mewajo Senegalese to ma wa laarin won le je meje ki meta to ku ko je bi awon boya bi Nigeria abi bi Ghana ki de lo fa ni pe e mo pe lo lede Morocco ede to be abi ni pe o tun rin leju leyin arab ti won leyin arabic ti won so France tun ni French ni o tun dabi ede ti o tun rin leju so French lo tun rin leju French yen lo fun olede Senegal anfani e mo pe francophone la won ibe yen dabi bi igba ti Nigeria ba la won lo UK Morocco yen Senegalese po gan won po gan be gan so on gege lo fun anfani gba won di ase kagba ti won fi po ni papa sere tori won po gan o so fun die yi are ajo CAF ni baba wo orilede ina tele ajo se po nbe laarin awon omo orilede sira won sugbon ija ti de orin dowe gba mi dada Edinburgh ogbeni Abayomi Waheed ti ja ninu o gbogbo Edinburgh lolede Scotland eku ana si Olorun o ma gba gbogbo ogo lagbara lowo Olorun ani Edinburgh to ni awon omo ti o kopa lase kagba leni ninu idije under 13 yen Edinburgh to ti seto owo fun an pe oda o leyin cash prize to je ti winner ti won gba ebun owo mi tun be ti won tun ejise nbe se ti wa ri bayi fọ́sẹ̀ jẹ́nu ẹ̀ńtọ́ bá ń gbọ́dọ̀ ọmọ ọlọ́mọ ọlọ́run ọba aláàánú kò ní fi ti ẹ̀ náà lẹ̀ ń gbà kọ̀ọ̀kan torí pé gbogbo náwó-náwó gbogbo náwó-náwó láyé yìí wọn èé sàpà o wọn èé sàpà o àlùbáríkà ni wọ́n ń tọrọ o ọlọ́run ó sì máa fi àlùbáríkà sínú iṣẹ́ wọn bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn mọ̀jẹ̀ àgbọ́ ò sí mbẹ̀ gbọ́ mi bá dáa adex ọmọọba gbogbo dublin àwọn ti dublin nìyẹn adex ọmọọba ó yá gbàgbàgbà láti bẹ yẹn àsùdègò champions night ìgbẹ́ kí n tó wọnú champions night lọ ẹjẹ́ àkọ́kọ́ lọ ká lọ sójú ọjà ká padà dé àgbà ń tiẹ̀ wọ́n hàn lè mọ̀ edinburgh fowó ránṣẹ́ kí n fún àti òun àti àwọn yòókù náà ṣùgbọ́n àgbà yẹn wọ́n hàn lè mọ̀ owó rẹ̀ ti bọ́ọ̀dì sọ́wọ́ mi nǹkan ṣe mo ti ń sọ tipẹ́ owó rẹ̀ ti bọ́ọ̀dì sọ́wọ́ mi n ó fi nǹkan ṣe lọ́sẹ̀ yìí yóò mọ̀ wá lagidi kìí ló sì kàn rú àwa yìí kí fẹ́ píyamọ ìjà láàrin èmi àti àgbà ní wakọ epo irú ìjà tó wáyé láàrin kata eve àti òun àti portable wọn ti ń pìyàn wọn ti ń rò pọ̀ wọn ń pò pọ̀ láti orílẹ̀-èdè scotland o tíjà ìbá máa wáyé èmi sì létí ń ò gbọ́n kankan yìí entertainment fight wọ́n pè lóòótọ́ ṣùgbọ́n mi bọ́rọ̀ bá ti dòrò owó èmi ò gbọ́n kankan mọ́ mo lè ti lu àgbà pa kí n tó mọ̀ pé entertainment wàhálà ọlọ́run mọ̀ jẹ́ owó la pé ókè ẹjẹ́ á mọ̀ bàbà báwọn edinburgh kò sí wàhálà ẹ̀yìn ẹ pọ̀ sẹ́yìn ẹ pọ̀ náà kẹ wá wo ohun tí ọ̀sẹ̀lẹ̀ àwọn olólùfẹ́ náà ń retí wọ́n ń retí pé ṣé yóò ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ ẹjẹ́ á mọ̀ wò náà àgbà náà gbúrò owó nígbà tí edinburgh ń bá a sọ̀rọ̀ láàárọ̀ ó gbúrò pé winner takes all winner takes all lọ́ba ni ẹyin ẹyin náà kọ̀sẹ̀ ńgbà kan níwọ ọ̀dà jẹ́jọ́ wọn bá bọ̀ ẹjẹ́ àrojú ọjà ká padà dé bàbá tójú ọjà dé kí n wá gbé yín débẹ̀ tán yanyan champions night ọjọ́ tí ń sún mọ́ o ẹ̀kú kalẹ̀.
1: West Midlands Open University. Àwọn kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ìkẹjà Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ. Dime mujer.
2: Country people.

0: padà látọjú ọjà. Ìkànnì ti Splash rè Splash 105.5 FM ilé tó wà nílé Falafelẹ̀lẹ̀ nílé Ìbàdàn tá lọ́tọ̀ tájò pé ni o gbọ́dọ̀ fọ́ ìsà tó. Bẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wẹlé o wà lẹ́fàdàn níbi kíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti ìkànnì ti Splash 105.5 FM. Àbí lórí Jákẹ́mọ̀ fan family ẹ̀rí wa ń bẹ̀. Lórí TikTok at Top Strike 100 lórí TikTok. Ó tún wà ń bẹ̀ tó mọ́lẹ̀ roko sọ lálẹ̀ wò ó pílà. Ẹnìkan ń béèrè Faruk Adeoti. Faruk wà lálàáfíà. Yín máa ń wà. Ẹ mọ̀ pé òun náà ti ní ètò tiẹ̀ náà ti ń se. Òun náà ti létò tiẹ̀ ti ń se lórí rédíò. Òun náà ti ní prógáàmù tiẹ̀ náà ti ń se lórí rédíò. Ṣùgbọ́n bó ṣe wá nìyẹn náà, kìí fi bíi sílẹ̀. Tọ́ba lọ tọ́ba bọ̀ ibi náà ni ó tún darí sí. Yọ wá bá àwọn colleagues ẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn o. Ọ̀rọ̀ Faruk Adeoti onu o. Ìyẹn mọ́mọ́ o. Ok, ó yá láti bẹ̀ pàápàá káti ọwọ́ iwájú. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ bọ̀. Edinburgh láti Scotland. Wọ́n fẹ́ gbé ìjà kalẹ̀ láàrin èmi àti àgbàní wakọ epo. Àwọn pè ní entertainment fight winners take all ni o. Ṣùgbẹ́ mi rèé bí n bá ti gbọ́rọ̀ owó ìgbọ́ nkẹ̀kẹ́ mọ́ kí n tó mọ̀ pé entertainment ni mo le ti dáràn. Àwọn kan gbọ́dọ̀ wà lẹ́yìn mi tí wọ́n máa sọ fún mi pé entertainment ni o. Bí bẹ́ẹ̀ kọ́ táwọn wí kọ́ la máa wí ẹ lè mọ́ gbádùn owó tẹ́ fi wọlé o. Torí láàrin bí ìṣẹ́jú bíi mélòó kan èmi lè ti mo lè ti bantọ́dà jẹ́ ń tèmi o. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. Àwọn ń bèrè ìgbé ìzítù wọn bí Edinburgh. Edinburgh wà lórí kíní ó ń wò wá báyìí. Òótọ́ ni àìyẹn fọkànbalẹ̀. Obliz Cut and Design. Tailor Minu. Oblize. Wàhálà. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn Champions Night. MAV 21 ni ó ti wáyé. MAV 21 Event Center tó wà ní Adéọ̀yọ́ roundabout gangan. Tó bá ti ń di ọgbọ̀njọ́ oṣù tá a wà yìí gangan. Sátidé ti ń bọ̀ yìí náà ni. Less than five days now. Bó ṣe jẹ́ nìyẹn less than five days nìyẹn. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Aago méjì ọ̀sán ni o ti dé. Ọ́ọ̀lù yẹn tóbi lóòótọ́ ṣùgbọ́n ọ̀ pé Arsenal wọ́n para lọ́wọ́ báyìí. Bó ṣe jẹ́nu o ti dé ṣáájú everybody yín. Ẹ mọ̀ pé ẹ̀yìn tẹ̀ sì jẹ́ ti PSG. Kẹ mọ́ kọ́ pẹ́ dẹ̀ ní ráyè ìjókòó. Ẹ jẹ́ ń ṣàṣírí fún jẹ́ ń gbé yín débẹ̀. Àwọn Arsenal ti ń plan pé àwọn ò ní jẹ́ káàyè kankan wà fẹ́yìn ọlọ́tẹ̀. But èmi sì rè èmi fẹ́ kọ́tẹ̀ ọmọ wà. Bí ọba sọ́tẹ̀ kò lè dùn. Bí ọba sọ́tẹ̀ kò ní dùn. Ẹ̀yin ọlọ́tẹ̀ yẹn ẹ̀yin èmi fẹ́ kẹ́ tètè dé ṣáájú wọn. Kẹ́ ẹ ti di zone bì kan mú. Kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ di zone kan mú. Nígbà tán náà ọba ìdé báyìí. Sọ ẹ wàá jọ máa forin ọ̀tẹ̀ ránṣẹ́ síra yín. Ọ̀tẹ̀ ní jẹ́ kí bọ́ọ̀lù ó dùn. Bí ọba ti sọ́tẹ̀ kí la ń jókòó tì. Tí nǹkan tá ń jókòó tì bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Ẹjẹ́ a máa sọ tébù kákan sọ àwọn tí wọ́n ti gba líìgì kẹ́ẹ̀sì sọ àwọn tó rẹlígéètì. Tìjáni ológun dáná Abdul-Jalil ń pè ọ́. Jalil wà nílé agbára. Abdul-Jalil Adetunji the utility presenter. Ọ̀kan pàtàkì lára ọmọ top striker ni. Ó ti pẹ́ gan. Ṣùgbọ́n ó ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ mẹ́ta ó ti wà nílẹ̀ Yagbon UK ló wà. Òun náà ti wá báyìí. Ó sì á dénú ọwálé ọdún. Ṣùgbọ́n kò lè fi ọ̀gá rẹ̀ lé àtàwọn colleagues ẹ̀ ó tún ti wà pẹ̀lú wa ń bí. Bí wọ́n bá ṣe rere ara kì yá ya ọ. Bọ́rọ̀ ṣe jẹ́ gangan nu o. Ó sì dénú gbogbo ọmọ yìí náà wọ́n ti rẹ́rìn músẹ́. Ẹ̀yìn tí ẹ dórí aráabí náà rẹ́rìn. Ọwọ́ wo ni tún ń tẹ́kí ni tún ń béèrè lọ́wọ́ rẹ̀. Má fún ní nǹkan mọ́ o gbogbo tó kó fún látàárọ̀ ò ti dùn. Ayé rẹ̀ nìkan lọ́wọ́ ni wọ́n lọ lọ ṣiṣẹ́ sí UK. Kí ni tiẹ̀ máa ṣe ọ́ gan-an ná. Ẹ wo bó o ní jàre ẹ̀yẹ́ gbọ́ bí àwọn bítábìlì ṣe rí. Ẹ̀jẹ̀ á gbọ́ bí tábìlì ṣe rí.
1: Atọ́kùn.
0: Akúdédé wòyí.
1: Tábìlì Nigeria Premier Football League eléyìí tó tẹnubodò lánàá. Enugu Rangers òkè téńté champions pẹ̀lú 68 points.
0: Kò ní ìdí pointi wọn kan sọ ipò tí wọ́n wà torí àkókò.
1: Àwọn mẹ́ta tó wà.
0: Àwọn tí wọ́n ń lọ
1: continental. Rivers United, àwọn náà lọ sí CAF Champions League, Shooting Stars, àwọn lọ sí CAF Confederations.
0: Wọ́n máa retí ẹ̀ ń bá gba Presidential Federation.
1: Federation score.
0: So wọ́n máa retí ẹ̀ tó bá gbà yẹn yóò sì kejì.
1: Àwọn mẹ́rin tó wà ń sálẹ̀
0: sábìlì. Tí Shooting tó ń gbà, a jẹ́ pé nọmba 4 ni wọ́n Ìkòròdú ọ̀lọ́. So tí Ìkòròdú bá fẹ́ ṣe dá ní ìsìn kí wọ́n wọlé alú àpè kí Shooting ọgbà. Federation
1: Cup. Ìyẹn náà wà òjò
0: báyìí. So àwọn ní ọkàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n jọ yìí wọn. So bó ṣe jẹ́ nù.
1: Àwọn mẹ́rin tó wá ti wá lọ sí relegation ni
0: Rẹ́mọ́sà. Àbí sí ẹ̀ ṣe finalist wọ́n fún sá. Sí ẹ̀ ṣe finalist tó bá kojú Shooting. Ó dẹ̀ gbé finalist tó bá mọ̀ kojú Shooting wọ́n mọ̀ padà fún. A tiẹ̀ lọ wò àwò bí kinní yẹn ṣe wà.
1: Àwọn mẹ́rin tó lọ relegation rí Rẹ́mọ́sà, Ekanemi Warriors, Bayelsa United àti Wiki Tories.
0: Ọlọ́run sọ wọ́n dé ẹ̀wọ̀n lè pẹ́ dé
1: bóyá ó lè jẹ́ ọdún márùn-ún àbí mẹ́wàá àwọn ọmọ yẹn ẹ̀ tó mi àwọn ju Victor Bauma ó ti tẹ ó ti rọ relegation ti àbọ̀ ó mi àwọn 14 goals lóní
0: ó ti dàkọ́ lọ mọ́ àmú nígbẹ̀yìn kọ́ wọ́n àmú relegation rẹ̀ tọ́ lọ.
2: Tọ́ Akudede Oya Tọkun àdẹ̀ kí ọ̀gá wa Comrade Abdul-Jalil Adetunji pé ẹ ṣeun gan o iná ò ní tan owó yín lágbára lọ́wọ́ ọlọ́run àyún bọ̀ lọ́wọ́ yẹn nu
0: owó ẹ̀ tó fún yín. Ara bí ò ní bẹ o, wọn ti fún tiẹ lọtọ.
2: Wọn ti sọ fún mi náà.
0: Wọn ti fún tiẹ lọtọ. Ṣé mo dákọ̀ rẹ ni? Èwo ni wàhálà
2: rẹ? Tọ́ Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì bí wọ́n ṣe láǹfààní àti wàrí lẹ́yìn bí ìfigagbága bíi 38 38 matches. Ikọ̀ Gunners ló gba ife ẹ̀yẹ. Bákan náà, ikọ̀ Man City ipò kejì ni wọ́n lọ Champions League. Ikọ̀ Man U náà ikọ̀ kẹta ni wọ́n lọ Champions League. Aston Villa àti Cote Liverpool náà àwọn náà lọ champion. Àwọn tí wọ́n lọ sí ìdíje UEFA Europa League rí Bournemouth àti Cote Sunderland. Ikọ̀ Brighton lọ sí Conference League. Ikọ̀ Chelsea ò rí bí kankan lọ́n tiẹn.
0: Àwọn ti lọ ibi àti lọ ibi àlọ́ kan lọ́dún tọ́lọ̀ kí wọ́n mú bọ̀. Ṣé dandan wọ́n máa lọ lọ́dọọdún.
2: Àwọn tó lọ sí relegation rèé ikọ̀ West Ham àti ikọ̀ ti Burnley pẹ̀lú ikọ̀ ti Wolverhampton Wanderers. Bákan náà Erling Haaland ló mi àwọn jù pẹ̀lú 27 goal ikọ̀ Manchester City ni.
0: Olóko ti confirm ọ̀rọ̀ yẹn Ìkòròdú number 4 ló máa lọ. Ọtí ní ọ̀nà olóko ti confirm ẹ̀ number 4 ẹ̀ bá gba final tó bá jẹ́ pé ó ṣe ipò kẹta tẹ́lẹ̀. So number 4 yẹn ní league ni ó padà lọ.
2: Ìdíje ti Spanish La Liga ikọ̀ Barcelona ló gba ìdíje league ilẹ̀ orílẹ̀-èdè Spain. Bákan náà ikọ̀ ti Real Madrid ipò kejì ni wọ́n lọ Champions League. Villarreal, Atletico Madrid àti ikọ̀ ti Real Betis àwọn yẹn lọ sí Champions League. Àwọn tí wọ́n lọ sí Europa League rèé Celta Vigo àti Real Sociedad. Getafe lọ sí UEFA Conference League. Àwọn tí wọ́n relegate rèé Real Mallorca, Girona àti Real Oviedo. Kylian Mbappe ló mi àwọn ju 25 goals láti inú ikọ̀ ti Real Madrid.
0: All right, Habib.
3: Ìdíje Italia Serie A Inter Milan ló gbarí pẹ̀lú 87 points ní tiẹ̀. Àwọn tó tẹ̀lé tán jọ lọ Champions League Napoli, AS Roma àti Como.
0: Como yẹn watch out.
3: Kọ́mọ̀
0: tiẹ̀ lọ fa commotion gan ní Champions League.
3: Àwọn méjì tó láǹfààní àti lọ Europa ilé yìí AC Milan àti Juventus Atalanta ó lọ Conference League ní tiẹ̀. Atalanta Madrid tó láǹfààní àti mi àwọn ju 17 goals ní.
0: So bí gbogbo ẹ ṣe lọ nìyẹn lápá abẹ yẹn ẹ bá ń sọ nípa ti àwọn líìgì tí ọlẹ́nu ẹ má gbàgbé o Celtic lọ gba líìgì o òun ló tún gba Scottish Cup o orí wọn wí ní ìsìn wọn kàmọ́rọ̀ nígbà pé àwọn yẹn ṣe tíìmù ń tiwọn onílùú òsì ní fẹ́ jẹ́ otú bí wọn bá sọ ebé mi ọlọ́rọ̀ ó sì sọ fúnra ara tèmi.
4: ẹni líìgì tó lẹ́nu àwọn líìgì tó lẹ́nu ṣé líìgì ibẹ̀ ń lẹ́nu líìgì Scotland lẹ́nu.
0: Sọmọ pé Edinburgh tó ní fún olówó Scotland lọ́wọ́ sọmọ.
4: Àwọn náà mọ̀ pé líìgì ọ̀dọ̀ àwọn ò lẹ́nu.
0: Kọ lẹ́nu.
4: Tó àwọn líìgì
0: náà. Owó ọbẹ̀ náà lẹ́nu.
4: Owó ọbẹ̀ ní lẹ́nu.
0: O ti tẹ́. Ìgbà ẹni tí ìfẹ́ fún lówó tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó tún fẹnu kọ. Ó padà fẹnu kọ. So ní ìsìn yẹn bá bí gbé kí ló ṣe yín ni ó bú ẹni tó fún lówó sọ ìmọ̀ pé mi ọwọ́ ti padà bá Ràbí o ọwọ́ ti bà á ọyá gbàgbà àgbà ó dọ́lé de Greece o sáà ni lójú ọjà báyìí. Wọ́n tún ti gbaṣẹ́ lọ́wọ́ Rafa Benitez o again rẹ ikọ̀ Panathinaikos wọ́n ní irú kóòtù táwọn ń wá kọ́ ìjọ́mọ̀ wá gbà wọ́n dé nọmba 4 nọmba 4 bó o wọ́n ní àwọn tí gbàgbọ́ ní tó ti ẹ̀bí àwọn nù gẹ́gẹ́gẹ́gẹ́ ni wípé ọwọ́ ṣe nọmba 4 nígbà tó ń jubilate náà ni a ṣé àbí ọ̀fẹ́ yẹyin ni kóòtù ládùúrú owó tẹ́tẹ́ gbà lọ́wọ́ wa ẹsẹ̀ nọmba 4 lẹ́tún wá ń jubilate ṣé ẹ gbádùn sá wọ́n ní Rafa Benitez ìrọ̀lẹ́ ẹjọ́ kejì náà ni ọ̀rọ̀ àwọn gidi ẹ̀ ẹ̀ pírẹ́sìdẹ̀ntì ní pé káwá pààkì ẹrù yín jáde eru jade bo won ni a se letter odowo yin ni olohun letter won e lo wo mail yin won ti send the mail si yin e ma pelu ebore ko to gba physical letter gan mail o ti kokko wa nbe won ti send the mail awon ah mail ni awon ora aye rara adantian owa owa ba mo wa o ti mail reza wa pelu e o ti ba letter nbe so o ti mo kini nsele lapa be yin koje bo se lo won je owa je ise ele ise ele kerin ti won gba lowo rafa benitez laarin odun marun won wa fi se ile abi se dandan ni gbọn ti an se focalizer na njeun na won fi se ile na na wa se means won lo ma se pundit na njeun na ri to rokobo owo en ti an ti pa kin wo fi establish won si ma se pundit pelu e agbogbon gari never na won njeun na gbo awon gari never awon yami karaga gbogbo won na won njeun lori ise pundit abi dada le yan bi se oluko ni ni ise marun ti bo lowo yin ise merin laarin odun marun ki a lode okay awon alakoso iko basa won ni baba joba alemo jeba be ga loro ti awon obirin awon ri o tori gbe iko barcelona lobirin o di igbe lekefa ni season tele consecutively lo loyinbo npe ni season tele ti won ma de ase kagba idije UEFA Champions League ni tobirin e wa mo bonu olohun mora o ninu mefa ti an de yen olohun ni ki merin obo si won lowo ikan lara merin ohun ni eleti an gba lopin ose nigba won ki ko Lyon ke si mo wo Lyon o Lyon ti gba UEFA Champions League tawon obirin bi igba mejo 8 times winners ni Lyon and Lyon lo le de France won e debe ni tobi odabi Madrid ni o Lyon lobirin bi Madrid ni ni UEFA Champions League won e gbege si o won buru bi anjanu oloju kan ni o Lyon sugbon kini ohun wa rorun fi ko basa labale lekeji result yen ko se afihan match yen gangan ba wo match yen gangan match yen to ra won daada tori pe labala gogo gan ododo ni abale lekeji ti wo bi 50 something ko to de wi pe iko basa be si ni mi awon sugbon anfani bo ba ti samulo anfani ti ma sele bi bolu alafese gba ni eni o ba samulo na la yo ri nto sele si iko basa gangan niyan o merin go merin sodo oni afi pali on le ninu iko Tottenham Hotspur Mickey van de Ven o fi binu re ran leyin igba ti iko Tottenham ti won escape lana an kan jo won yo won celebrate oni kini dunnu elewon ile to fi ago sowo se yo wo time ti o sun ni abi time to fe jade lo fe fi ago abi ki gan lo fe fa ago se tori gbe agbo egbe awon won ja bi won se gba cup ni ase kagba gbogbo egbe awon ja bi won se fe ko Liverpool Champions League ni last match awon ja lati mo relegate awon wa tun an celebrate so ya ko ribe o ya ki won yan delegate lati wa castrate awon e ri flow yan bo se lo okay wahala oni awon ba relegate awon tun wa celebrate o ya won ran delegate ki won wa castigate lati investigate awon se ti ri bawun flow ni o lo va gan Mickey van de Ven lo so be o e wo oloju n gba ohun ti fi ko Tottenham Hotspur pelu bi a se n da wo dunun lana wi pe awon relegate oni ke se ru team bayi lo yen ko je wi pe last match of the season won ja lati mo relegate oloku die ka to okay agu dede wo yo eh ogbeni Sikiru Ayinde oju etere aka awon Sikiru lati ode omu
5: aku dede wo ya tokun aku dede wo igbogbo eyan ara ile aka won ti wa ota ni won ni dope laila mo de siki oga wa Abdul Jalil e ka wo igbogbo ate e ba nlo te ba nbo e ni fiba kankan do boju pada wale
0: amen
5: ba se olo
0: Edin Pro na ran wa oran mi si
5: gbogbo won pata mo ki o oju oni ti won ko ni tin kan ni won pelu ase olohun
0: ami o oni e ma ni je fodun olohun ba ni ki mi o tun wole boye to wole lasiko yi lan so eh ogbeni ti jani oloko dana lati ijebu ode
6: aku dede wo ya tokun aku dede wo gbonya
0: le Ibadan
6: mo ki oga mi dada you see si presenter bi won ka bo sa mi wa pada bakan na Edin Pro na mo ni gbagbo pe bo se n lo bayi die die n pe lonu a re nkan so mo okun ta so a
0: se ti okun te ra
6: n pe lo die die nu n pe lo die die nu
0: o jo tojo to ti ra okun kale
6: ah jo tin lo jo su bi meji bayi
0: te ti ra okun kale bayi be bo yo lo le ni ke ri
2: o le ro kete ti so
0: era so mo era si le ran je
6: dagbo malu
0: abogun fe
6: omu
2: isoro
0: era ko buru hey ay honorable former honorable former honorable tori pe gbogbo nkan ti oba ti to ba ti je yi pe won salaye re won fi unfortunately tan ba ti n fi se mo pe nkan ti an fe pari nkan yen si o munu e ri pe ngba ti an so laaro won ni pe tori an se primary lana won se primary lana primary e won se primary but unfortunately so mo pe to ba ti ni unfortunately ke yan sa gbe mi ni ke yan ma so tan unfortunately ti man keyin re so sa ri bi o se lohun o ri ju gbogbo e lo iyen ti e ko loro e ki awon ara ile e de ki Edinburgh bo se je gbogbo Edinburgh to wa lowo kuni te o lowo o wa lo polopa re wa
2: oruko temi ni Abdul Wasi Muhammad Yusuf akori awon ba kila kon mo ke ti wa ka ke gbe laye pe akubere sarata le mereka to pe office en ko ko le nijo lo nijo baje mo ki oga wa Edinburgh en wa
0: Edinburgh na man
2: okay, lewe, ni
0: do ba se call Edinburgh lo just Edinburgh
2: ati gbogbo awon tin sanu wa pata ana olohun ni won ni kokan ye se o adupe
0: o wa lo polopa
2: mo de ki omo mi na Abdul Jalil Adetun je omo mi ni omo dada ni omo albarika
0: gbo ati en gbe nle yi so omo dada
2: gbo mo na omo gidi ni won mo so ni pe ara won omo mi ni ara won omo mi ara won pile omo
0: se ko ma re ni sigiru
2: na omo lo na
0: Omo lo na.
2: Yo
0: ba so mama.
2: Bile bada. Ebon lo ko mi loju gbogbo aye
6: ti oni. O jere nde. Iye o se nkan kan. Gbogbo ana la mo pe Abdul Jeli to de. Baba de pelu nkan ni. So de eyan ba ti wa ri nkan ba hun. Ko si nti o le jade lenu eyan.
2: So mo ti aga wa Abdul Jeli eyin le to. Studio to ri bayi se eyin le jo to.
0: Banga awo ti agbodo so gan gba bibu ti bibu o lese
2: kaka o ti lese lorun ti o ma totun lu awon omo gidi o eleyi e rapo ton mi ka sa fi enu adake
0: oko ti
2: e je ngbe mi
0: akosiwala Bruno Fernandes oko akosile tuntun nipa pe 21 assist ninu league ile oju oja ngbo won tun mu yun wa ti lo kan o si keyo kan o ye ja lo e ma binu eyan eyan won ni oju oja keyo ke dakun e dakun e ja sare lo kade e ku kale
7: out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up The GC Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Known.
8: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 09
9: 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
10: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀lẹ́ àǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ sí 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM, *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
11: My people wey dey pay tax for Naija, make una come hear better gist. Nigeria Revenue Service don bring Rev 360, new digital platform wey go make tax matter easy, fast, and clear korokoro like daylight. Rev 360 don take over from Tax Pro Max. Na smarter way to handle your tax. With Rev 360, you fit register without wahala, file your returns, pay tax, ask for refund, even collect your tax clearance certificate. All na real time, no matter where you dey. No more stress, no more delay. Rev 360 puts you, taxpayer, for driver's seat. Consultants and businesses self get secure access. We go make everything correct and efficient. This na Naija big move to enter tax administration 3.0. Na future where compliance go soft, transparency go sure, and trust for our tax system go strong. Log in today, check them out, make you enjoy the ease of Rev 360. Rev 360, powering Nigeria's tomorrow. Nigeria Revenue Service. Together we rise. Together we prosper. Powered by the Enthroned Media.
12: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀mọ̀lúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
13: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
14: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
15: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
16: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
17: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ̀ẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
16: 0807-112-4000.
17: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
0: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash náà ni Splash 105.5 FM, ilé tó wà nílé Balafẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Tá a lọ ta náà ni o. Bàbá ń sọ nípa Bruno Fernandes, agbábọ́ọ̀lù ikọ̀ Manchester United. Òun náà ni wọ́n kéde gẹ́gẹ́ bíi player of the iye nínú ìdíje EPL ṣùgbọ́n nǹkan ló mi àwọn jù lánàá pẹ̀lú àṣeyọrí tó ṣe ó jẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó ní àsíìsì jù ìyẹn ní sáà kan ó ti fẹ̀yìn àwọn tí ẹ rí henry kevin dribune ó ti fẹ̀yìn wọn jẹ́lẹ̀ 2020 làwọn yẹn
2: ní ó
0: ti parí ó ti kọ ìmí báyìí láti ní 21 àsíìsì sẹ́lẹ̀ ìgàn ló jẹ́ kan fún ní pléyà èyí kò tiẹ̀ tó ní náà ti kéde
2: bẹ́ẹ̀ni
0: ìgbà tó ti bá kọ sílẹ̀ àsìsì náà ti kéde ṣùgbọ́n ṣé bruno fernandez so what a player of the year nínú ìdíje epl àbí tí ọba wọ́ tiẹ̀ ta lẹ̀yìn rò pò yẹ.
2: Lápọ̀dọ̀ tèmi owó ọ̀tẹ̀ ìdí tó jẹ́ sọ́bẹ̀ ni pé gbogbo àwọn tó ń jọ nominate wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn ló jẹ́ pé jẹ́ ní ogbó wọn òun ni tíìmù wọn lè mí láìṣe pé wọ́n wà nù tíìmù.
0: Ok tí wọ́n lè assist
2: láìsí
0: presence wọn
2: bẹ́ẹ̀ni ṣùgbọ́n bruno fernandez tí wọ́n bá yọkò onoke gi agbábọ́ọ̀lù manchester united ó more than 50%
0: ó more than 50% tí ó reduce lára charisma man u
2: bẹ́ẹ̀ni so added value tó fún wọn kò sí ẹni tó fún tíìmù ẹ ní irú ẹ nínú ogun àwọn nominees
0: yẹn
2: ó dẹ̀sùn wá gbé wọn lọ champions league kò kó wọn dé number 10.
0: Ẹ má mọ ebu ara ni o owó tó wọlé lè jáde o edinburgh chelsea ni o edinburgh chelsea ni o chelsea ni olóòkọ kan náà sì ni tìjani náà náà ń jẹ.
2: Èmi rò pé lákọ̀ọ́kọ́ náà nǹkan ṣe lọ́dún ìsàfihàn nǹkan tó yẹ kán máa ṣe tipẹ́tipẹ́ látara pé tí wọ́n sọ̀rọ̀ pọ̀ pé best player tí wọ́n fẹ́ sọ pé best player tournament kan mi rò pé ní ṣe pẹ̀lú àṣeyọrí team individual brilliance agbábọ́ọ̀lù ẹ̀kọ́ jẹ́ tàbá ohun tóun ṣe ní sáà yáre pé ikọ̀ ilé ṣepò kẹta bọ̀ òun wà
0: individually
2: ó da
0: ó stand out
2: láàrin
0: kọ́lẹ̀ o
2: mo ti kọ́ mo ti fi bẹ́ẹ̀ rò kọ́ ó stand out láàrin àwọn ẹgbẹ́ so tàbá wò dáadáa rè pé ìṣesí ẹ̀ káwo tí wọ́n sọ pé ó assist 21 kì í sọ assist yẹn nìkan káwo kí ni assist yẹn bí fún ikọ̀ yẹn a rí pé ó bí nǹkan tó dáa fún wọn.
0: Ntọ́mú ìbéèrè wa ni pé ọ̀pọ̀lọpọ̀ ń clamor fún declarize.
2: Ṣàwọn kí n ta wá wo declarize lódodo. Declarize náà wà òkè lágbábọ́ọ̀lù ó ṣe dáadáa. Wọ́n ṣẹ́ni tó contribution agbábọ́ọ̀lù tó wọ success team ó ṣe pàtàkì. Táwọn ò declarize sì mi ò rò pé go contribution gan bóyá ló pé 15 ìyẹn ní sáà yìí. Wọ́n á dẹ̀ sọ̀rọ̀ pé òun náà mi fìdá náà dẹ̀ ni òun náà. So lápọ̀dọ̀ tèmi o so good contribution ti agbábọ́ọ̀lù kan ti a offer tó ti ń lọ bí almost 30 ìyẹn ní sáà kan 21 assist 9 goals àbí 30 náà kọ yẹn so ó ti jẹ́ kó super seed ẹnì kejì so lápọ̀dọ̀ tèmi mi rò pé ó deserve
0: ó deserve
2: jẹnikẹ́ni lọ.
18: Lápọ̀dọ̀ tèmi tí mo kàn mọ́ ni pé dandan náà ni èèyàn kan máa láǹfààní láti gbà
0: ó
18: lé pé kò sí ẹni tí wọ́n fún nínú òun àti decline rise. Tí ò justify ẹ̀ ṣùgbọ́n nǹkan kan tí mo kàn mọ̀ tí mo fẹ́ ṣe tí mo wish kí n ṣàtúnṣe sí ni wípé wípé àṣeyọrí kò sí níbi nǹkan tí ó yẹ kí wọ́n wò tí wọ́n àṣeyọrí team ó wà dáadáa kò ń sábà wọ́pọ̀ nígbà tí wọ́n máa mú best player láì ní sí nínú àwọn tó wà ní top 4. Kò kí n sábà wọ́pọ̀ so gbogbo ẹni tó bá láǹfààní láti wà ní top 4 àṣeyọrí ti kọ́kọ́ wà náà tàbá wo ikọ̀ Manchester United ní sáà yìí pàápàá jùlọ níbẹ̀rẹ̀ sáà yìí ó wà lára ikọ̀ téèyàn lè sọ ipò rọrùn láti predict wọn pé ní top 4 wọn ní láǹfààní láti síbẹ̀ ṣùgbọ́n téèyàn bá wo bóyá nǹkan ṣe wá yí bìrì and then performance agbábọ̀ yìí ó wà consis ten ce mo rò pé ní last 2 seasons 114 chances lo create ni last season na o create 90 something ni season yi 130 something o tun ni chance to create le to je pe mete ta to to le ra won yen ko si player kankan to create to so lapo odo ti temi owo ote
0: so consistency wa no ti won
18: pe consistency wa nbe ta ba wo gan yato si sa mete ta to last ti mo daruko e lawon sa to se ede ki se pe o create chance nikan lo fi nse o mi awon ju àwọn agbábọ́ọ̀lù bíbí ó wà lára àwọn top scorer.
0: Òun àti Delap jọ pò.
18: Bẹ́ẹ̀ni season tí Cristiano Ronaldo ẹ̀rọ òun àtàwọn Delap
2: kọ ni wọ́n jọ pò. Ó dènà sáwọn Delap
0: jọ pò.
18: Season tí Cristiano Ronaldo lọ wọ́n jọ fà ni tí Cristiano Ronaldo kúrò nínú kọ Manchester United. So láti ìgbà tó ti dé láyé Pogba ló ti ní agbábọ́ọ̀lù ti wà outstanding. So lápọ̀ ọ̀dọ́ ti tèmi owó ọ̀tẹ̀ ṣùgbọ́n ká sọ pé decline rise ohun lo gba ni I'm very sure pe ariyanjiyan yen eh ko ni to
0: tori pe boya won gba ni
18: eh tori pe won gba
0: so I gba trophy yen lo je ki awon eyan fe ma wo so deserve
18: e show deserve e I think o deserve e
0: definitely
18: how deserve lati bi sabi meta seyin agbabodi deserve
0: oro le gbo yen lati enu awon sikiru eni kan ni ewo ti e la won sikiru dele mo da ko an me lo sikiru ki lo kan o o ko re nu awon sikiru lato di omu ba je nikan ba je kini awon sikiru lato di omu ni je sa le follow lowo eyin okunrin to mu phone lowo iwili 070 ni o 070 agba asasi agba no ati bere eja won o ti gbowo jale wala o tin saasi mi iro si ni ti kuku ba bayan ni agbando gbogbo ita bi fogbo lo gbogbo to nso wala 070-3697 lo pari e 3697 lo pari e o ti connect o ti connect hello
19: wallahi o ti je
0: eje congratulations congratulations oruko yin atadugo te waiza
19: Olamide
0: lati
19: Yemetu ni ta.
0: Lati Yemetu Mbadan. Aladorin abi Igosu.
19: Aladorin.
0: Igba wo le tin play kase?
19: Ah, mo tin play ti ke mo ko tun tawo lo
0: se. Se ti jeri.
19: Ah, mo ti je ni won pe mi fun 20k igba kan.
0: Okay, won pe yin fun abe je.
19: Eh, mo je 20k, won pe mi igba yen.
0: Eh, se e gbowo ni.
19: Ah,
0: mo gbowo won pe yin fun e ti je na nu congratulations 50,000 naira leje losan 50,000 naira leje losan congratulations won ma tun pe yin ba si pe yin gba yen na ni all right sir okay all right o ye je a lo fun toso yi o e dagun gani keni omo pe number mi o ehe owó àwọn yòókù wọn á yanjú rẹ olóko dáná yanjú rẹ tí àgbà ìdírè tó rẹ ń bá bèrè ọ̀rọ̀ nífẹ̀ẹ́ díẹ̀ gbọ́ àgbà tí a bá ti kówó fún bí táwọn olólùfẹ́ bá ti fún lówó ń bí owó òhìn délé ni máa ń lọ kó fáwọn ọmọ kan tó bí síta eléyìí ń rò èkó fúya mò yìí sì fún ara mi wọn fẹ́ rí ọlọ́pàá rẹ ọlọ́pọ̀ ọlọ́pàá rẹ wá owó ti Edinburgh tó ní kí n fún yín ẹ̀hẹ́ bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn lápá ọ wà lọ́pọ̀ ọlọ́pàá rẹ wá ṣéun ti dé o ṣéun Akinola ti dé pẹ̀lú ìròyìn ìṣẹ́jú mẹ́wàá ọmọ méje ló kó dání ó gbé ní ìṣirò ní ìkarú ọlọ́run rí ọ̀làlápàdé títí ọ̀la ọ̀hún ẹ̀kú kalẹ̀.

0: colori Radio.
1: Ètò àgọ́ láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ láàjì.
2: Aya adùn bí oyin, adùn bí oyin sẹ́.
3: Yọ̀bá.
1: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètaniji fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíì rí. A jẹ́ pé kọ́gbọ́n sọ́hun pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjì ìyá àdínì gbogbo
3: splash.
1: Àmínà Adétun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Káìkáìkáìkáìká. Ó máa ṣeré gidi.
4: Iléyà bá dẹ̀rọ ọdún dé.
5: Kò sí ayò tó dàbí ọdún iléyà.
6: Bí ẹbí,
7: ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn
6: tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́.
7: Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
6: Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
7: Bí iléyá ṣe wọlé dé,
6: káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ.
7: Iléyà Cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní.
6: Iléyà Cashpot 2026.
7: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashpot iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashpot, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
8: Lots of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.

0: Here you go, dear.
1: Mom, you didn't add milk.
0: No need to. Taste it and see why.
1: Wow, but how?
0: Is it milky?
1: Yes.
0: Is it creamy?
1: Yes.
0: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
1: I love it, Mommy.
2: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
3: Milo!
4: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
5: Power Oil, hey, Power Oil.
6: Àìrìnjìnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
7: Ẹ káàbọ̀ padà, ìròyìn gbáǹkọ́gbì náà ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM, ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ọba tó ni wá kó mọ̀ ṣàánú wa mà ní o.
8: Àmì o.
7: Pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì eléyìí tó ń ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì eléyìí máa ń pè fún àdúrà mà ní o. Pé gbogbo àwa abiyamọ pátápátá, eléyìí tó lọ́mọ nílé ìwé, èyí tó lọ́mọ lẹ́nu ìkọ́ṣẹ́. Kódà abiyamọ tó lọ́mọ nílé kéwú, àbí ẹ lọ́mọ nílé yìí tàbí lókèrè. Ọba tó liwá kó mọ̀ jẹ́ àfojú sunkún ọmọ mọ̀ ní o.
8: Àmì o.
7: Nígbà tí ògo àwọn ọmọ yìí ò bá dé, ògo dé ẹ̀mí pin. Kọ́lọ́hun kó má fi ṣọ̀kan wọn. Wọ́n ní ọ̀dọ́mọkùnrin kan rèé, eléyìí tí orúkọ tiẹ̀ ní Ismail Abdulkareem. Ẹni tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò àṣekágbá nílé ẹ̀kọ́ ti Community Health Department, eléyìí tó wà ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé ọkọ̀ tírélà ó mọ̀ kọ lu arákùnrin yìí, léyìí tó sì dágbére fáyé pé ó dìgbò ṣe. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí, ìlú lọ́kọjá ló ti wáyé o, ìyẹn ní ìpínlẹ̀ Kogi. Ẹ já lọ sákàtẹ ẹnìkan eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ṣojú ẹ̀ nígbà tí ó mọ̀ pabì yabì dún ọ̀rọ̀. Ẹ̀yin kọ́ yé ẹ̀yin èèyàn wa, oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ó wáyé yẹn ní àdojúkọ Kogi State Polytechnic, eléyìí tó wà ní lọ́kọjá ni. Ìyẹn lọ́sàn-án ọjọ́ Àbámẹ́ta Sátidé, oníṣẹ́ rí Abdulkareem, òun náà ló mọ̀ ń gbìyànjú o láti yà fún àwọn tí ń ti ọmọlanke káàkiri kó mọ̀ bá lọ rèé kọlù wọ́n. Wọ́n ní yàgò tí ó yàgò fún wọn báyìí, ǹjẹ́ kò tọ́ sọ́wọ́ iwájú kó lè láǹfààní àti fònà. Kò ń gẹ ẹnu tírélà ló ṣe o. Wọ́n ní bó ṣe bọ́ sẹ́nu ọkọ̀ ọ̀hún báyìí, ibi déédé orí rẹ̀ ló tẹ̀ mọ́lẹ̀, léyìí tó sì dágbére lójú ẹsẹ̀ pé ó dìgbò ṣe. Ẹnìkan léyìí tó náà tún sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ó ṣe lálàyé o, pẹ́kẹ́ sì mọ́ wọ ọkọ̀ tírélà yìí o, eré burúkú ní ń bá bọ̀, eré burúkú ni lẹ́sẹ̀ rẹ̀, léyìí tó jẹ́ pé ó kọlu ọmọ ọlọ́mọ o, ó sì dẹ̀mí ọmọ náà légbodò. Wọ́n ní kẹ́sì mọ́ wò ó, ọgbà tó parí ìdánwò àṣekágbá rẹ̀, ìyẹn nílé ẹ̀kọ́ Kogi State College of Health Sciences and Technology, eléyìí tó wà ní Ìdá, níbẹ̀ gan, òun náà ló ti parí. Ó ló wá wá sílùú lọ́kọjá, bó ṣe ń dé báyìí, ó fẹ́ lọ rèé wo àwọn ẹbí rẹ̀ kan ni o. Ǹjẹ́ kó fònà kó lọ rèé wo àwọn ẹbí ẹ̀? Òun náà ni ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ń ló wáyé. Ẹnìkan léyìí tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ kan náà ni wọ́n jọ jẹ́ nílé ẹ̀kọ́ ọ̀hún nígbà tí ó mọ Ṣèdárò Ismail Abdulkareem. Ó ní kẹ́sì mọ́ wo o, àwọn jọ ṣetán ni, àwọn jọ kọ ìdánwò àṣekágbá nílé ẹ̀kọ́ ni o. Léyìí tó sì ń ṣe lálàyé pé bóun ti ń ṣetán yìí, òun lọ darapọ̀ mọ́ àwọn ẹbí òun ni o. Bóun bá ti dọ́dọ̀ àwọn ẹbí òun báyìí, a jẹ́ pé ìgbádùn dé. Ó ní ẹ wo nǹkan, ó parí ẹ̀kọ́ rẹ̀, ó sì lọ lé, ó lọ dé dágbére fáyé pó dìgbò ṣe ni. Àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí ti ẹgbẹ́ wọn tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ti Kogi State College of Health Sciences and Technology, nígbà tí ààrẹ wọn tí ó mọ sọ̀rọ̀ ìyẹn Hasan Mustapha, oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ismail Abdulkareem yìí, ìṣẹ̀lẹ̀ tó lágbára gbáà ni o. Oníṣẹ́ rí Ismail, ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ akíkanjú ni, léyìí tó jẹ́ wípé ilé ẹ̀kọ́ náà tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn tí ẹ jẹ́ akẹgbẹ́ rẹ̀, o na ni won padanu un to dara adura la wa se nikan ni omo luabi o awon iroyin bi eleyi ko dumo wa ninu adura la se fun awon ebi Abdulkareem ki oba to ni wa ko ba ni di won mu ko ro won ni agbara ko le jeun igbagbe se wa ri gbogbo awa ta je abi amo patapata eleyi ti awon omo wa keko kan tabi omi lowo logan ti e ba tin se ton bayi ogode mi pin ko ni je ranko wa won
3: ami ase idumare eja wo ilu osogbo to je olulu fun ipinle osun ka le mu iroyin kan na jade lapa be gege bi le se olopa nilu nipinle osun bi won tin se afomo oro kan ti won si npa bi lati yo abidun oro lori isele itaporogan idugbamu iban kan ti won ni o waye latakata won ose leto abo si akata olugbe kan ni agbegbe ohun ti won lohun gba bolu jejeje lowo ni ogoluwa area ni lu osogbo lasiko gba ti awon eko osise leto abo yi lati eka le ise ti SCID State Criminal Investigations Department lojo simi Sunday inu atejade ti commissioner fun le ise olopa gangan Ibrahim Gotan to buwalu eleyi ti alukoro fun ile ise olopa nbe gbe jade DSP Abiodun Ojelabi o se alaye wi pe ile ise olopa o awon ti gba o si awon esun kan ti won fin kan ni akata office ani ti se ipeto olopa oga igba fun ile ise olopa yanyan ni leyi papa ni ojo keji osu karun lori foran kan tin lo kakakiri to nse afian wi pe awon eko megbe olegbe okoko kan aye confraternity ti won tin se afian awon agbara bajinatu tin be ni akata won atawon kan eroja mi lo ni ranran according to gege bi ati se wi won ni leyin oreyin won pada fi sowo o si akata ile ise olopa ni ipinle osun lati se iwadi ati igbese to to ateyi to tona lori re pelu eyi iko awon osise leto abo won ba bere iwadi alagbara won si se afihan pelu ebe won gbianjo lati ma lo gbe igbese ati wo bo ni isele na bo ti se waye gi won si le gbe igbese to to lati foju won ba ibawi ofin labe bo ti to ati bo ti se ye sugbon ile ise olopa nigbati awon o ma bere ise won ni pelu iwadi ati awon ifimofile won se apejuwe afurasi kan o won ni afurasi awon ti won ri ninu foran yi eleyi ti won ni o gbianju lati mu o ni ilegbere ibi to farapamo si nilu osogbo afurasi yi eleyi ti won pe ni Semiu Baruwa eni ti won se alaye wi pe o lowo ninu bi won tin ba awon patako eleyi ti won ma fi se aláwòrán kakakiri ni igboro aye kiri ama o ile ise olopa nibe won wa ni won se afomo oro wi pe esu ti won fin kan won yi ki se tita won awon omo be si ni awon olowo ninu bi won ti ni kan bajina tulu enikan ti n gba bolu jejeje re lawasi ko gba ti won gbianju lati mu afurasi kan ti won ni oruko re han lori iwasi iwa baje loni ranran kan
7: o da to ba dibe wa ja lo si ipinle kan ile ita mo si ipinle ondo orilede wa Nigeria lo wa o koda ekun gusu iwo orun leyi ohun na lo kale si won ni awon ise leto abukan ile to wa nbe ta mo si ko amotekun ohun na ni amo ti lanfani ati nawo ga awon afurasi oniwo daran bi 98 suspected criminals ohun na ni owo n lo ti baba yi o nje bo lo je won ni be la bi ni won ni jeje mo pe awon 98 ta so nipa won yi eleyi to je afurasi oniwo daran awon owo daran ku owo won gidi gan ni o won ni bi won tin jiyan gbe ti won beere owo be na ni won digun ti won tun jale won ni koda won mu enikan e to je pe o ndibo ni o bi eni to ni aisan opolo le to si je pe alaye o da pe ko si n to so opolo re
3: awon to be le gan lagba
7: ta kala rada awon o je nikan lowo won ni be gele o na ni oro arakunrin ohun lori e wa ja lo sode eni ti se oga agba eni fun ijo ajo amotekun ajo ileto odibo ni eleyi ti nbe ni ipinle Ondo Adetunji Adeleye loruko won nigba tawon o mo so lana ti se ojo Eku Sunday ani ki gbogbo wa ka jo mo fa Eku Degbera ni o wọn ní ṣe rí gbogbo àwọn tí wọn jẹ afurasí tá à ń sọ nípa wọn yìí àwọn kan bẹ léè tó jẹ pé àwọn fojú wọn àdé bẹẹ tí rí wọn yìí o ẹyin oníròyìn ẹ mọ ya wọn fọtò ẹ mọ ká àwòrán wọn lẹ ẹ sì mọ gbọrọ lẹnu wọn kẹ lè bá mọ wípé oníwọdàn ni wọn ṣe àdélé yẹn tó tẹsíwájú ó níṣẹ rí àwọn kan bẹnu wọn léè tó jẹ pé iṣẹ burúkú ti yàn láàyò òun náà ni kí wọn máa jẹ àwọn èèyàn gbé lójú ná wọn máa béèrè owó lọwọ àwọn ẹbí wọn ó ní àwọn kan bẹ lára wọn báwọn àwọn kan wà nu wọn léè tó jẹ pé ìdígunjalè ni wọn dì mẹrù ó ní àwọn kan bẹ léè tó jẹ pé egbògi olóró òun náà ni wọn ń fàyà wọ bẹẹ náà ni wọn fẹyìn gbé kó o ní ìpínlẹ ondo kódà wọn a tún máa gbé láti ìpínlẹ míì wọ ìpínlẹ ondo wa àti àwọn oníwọ ọdaràn bíi mélòó kan wọn ní gbogbo wọn òun náà lẹ ń wò yìí oníṣẹ wa rí o ọgọta nínú àwọn afurasí ọhún lè ta mọ sí 60 wọn ní náà ló jẹ pé wọn ti mójú wọn ba ilé ẹjọ ní ìbámu pẹlú bí àwọn ẹsùn eléyìí tí wọn fi kàn wọn bó ṣe rí oníṣẹ wa rí àwọn mẹtàlá kan bẹ o lè jẹ pé àwọn eléyìí wọn ò tí ì gbé wọn lọ ilé ẹjọ rárá wọn fọrọ wá wọn lẹnu wò lọwọ bẹẹ náà ni iṣẹ ìwádìí ń tẹ síwájú lórí wọn kó tó di wípé wọn sọ ń kọ wọn wọ wọn ń pàkọ ó di wọ yẹn nílé ẹjọ ni ọgá àgbà àjọ àwọn àmọtẹkùn ọhún ó tẹsíwájú pé ẹ wo ẹnìkan tún bẹ o léè tó jẹ pé ọwọ ṣìkún àwọn ní ṣíkún báyìí ń lo mú un ǹjẹ bò ló jẹ adélé yẹn tẹsíwájú pé ọrọ rẹ ti gbé tìgbà àwọn pé bí ti máa ṣe yìí kì í ṣe ẹni tó ní àìsàn ọpọlọ bó ti wùúwò mọ ó kàn ń debọ ni ó látìgbà tí ọrọ rẹ ti dé orí tábìlì wọn báyìí làwọn náà ti ń dọdẹ rẹ ó ní ìjẹjẹ mọ yìí pé ilẹ̀ mọ́ bọ́ olóró lọ́jọ́ kan o ǹjẹ́ bò ní ilẹ̀ ṣe mọ́ bá a ó ní ẹ ṣeun ti yàn da ọ̀rọ̀ lẹ́bẹ̀rẹ̀ yìí àwa náà ó sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín ó láwọn ti ń tọpasẹ̀ rẹ̀ làwọn ń tọpasẹ̀ rẹ̀ ó lọ́ bá bẹ̀rẹ̀ sí ní lọ ṣàdédé òun náà ló yàbàrá sílé àkọ́kù kan o wọ́n ní bó ti yàbàrá sílé àkọ́kù báyìí àwọn ajẹ́gbára dùgbúrú èyí tó kó kọ́ra ló bá mú gbogbo ẹ̀ ló bá ń gbọ́n dàálẹ̀ aṣọ míì tó dáa gbáà ó sì gbé aṣọ ń bọ́rùn lẹ́yìn tó wọ aṣọ náà tán ó mú ẹ̀rọ ìléwọ́ èyí tó dáa gbáà ó mú jáde o làlàyé bá tún fẹ́ rọ́ bóde ń bẹ̀ pé ó yá kó tún mọ sayé míì lọ làwọn bá mú ń bẹ̀ pé rà ó lè lọ o àwọn ẹwù tó bọ́lẹ̀ gbogbo yìí ìwọ tó wọlé gẹ́gẹ́ bí ẹni tó ní àìsàn ọpọlọ tó wá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹni tó dápé irọ́ àwọn ò lè gbẹ léyìí lọ́wọ́ rẹ bó ti wùwú o mọ o oníṣẹ́ rí bó ti wà yìí àwọn ń gbé lọ ilé ẹjọ́ ni o gbogbo ohun tó rí lọ́bẹ̀ tẹ gàrú ọwọ́ àti àwọn ẹ̀wọ̀ ọ̀daràn eléyìí tó ti wù lásìkò ìgbà tó ń díbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní àìsàn ọpọlọ gbogbo ẹ̀ pátá báyìí làwọn ó gbọ̀wọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ojú ewé 37 òun náà ni ìròyìn mọ̀ sọlẹ̀ sí i ìwé ìròyìn the nation ló gbé e gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
3: Bí ọdún iléyà ti ṣe ń wọlé bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ yìí tá à ń wò lọ́kan tí òun náà ń wò wá tó sì ń súnmọ́ wa ọlọ́run yóò jó bá wa láyọ̀ àtàlàáfíà ayọ̀ àti ìdùnnú láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ìpẹ́nú àìláfíà ara àtàjíǹde ara tó jí pépépé tí máàlù lápò owó ni kùdíégo àtọ́lá àlàáfíà kọ́ máa pọ̀ fún wa àmọ́ ní ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ èkó sí ìlú ìbàdàn lagos ìbàdàn expressway wọ́n ní lọ́jọ́ ìsinmi sunday àná kọ̀mọ̀pọ́wọ́ ò sí ń gbòòrò súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ipò látàrí àwọn èèyàn tó sáfẹ́ẹ́ rẹran ọdún ẹni tí ó ra ẹran ọdún ẹni tí ó ra màálù ọdún ẹni tí ó ra ràkúnmí ọdún èwo la tó máa pa náà
7: a máa pa
3: ewúrẹ
7: náà a máa pa bùsòrò
3: a máa pa ràkúnmí ràkúnmí gbogbo àwọn yóò ìrúwẹ̀ ti dẹ̀ sí fẹ́ mú wa lọ́sàn-án ní àsìkò yìí ni ò tíye tí ì yé mi wọ́n lógun lọ́gbọ̀n àwọn èèyàn tí ń lọ tí ń bọ̀ tí wọ́n ń lo ojú pópó náà ná kéhó gọ̀ọ̀dù ní àná ìrìn àjò tó yẹ kó gbà wọ́n níbi ìṣẹ́jú bíi mélòó kan ó bẹ̀rẹ̀ sí ní gba wákàtí gbé wákàtí kan láàrin ẹnubodè èkó sí ogun sí èkó níbi kára níbi àwọn tí ń ta ẹran ohun wọn ni tí ò ju bíi ibùsọ̀ bíi mélòó kan tá a fi wọ bájà ní ìpínlẹ̀ èkó lọ ogunlọ́gọ̀ àwọn èèyàn tó jẹ́ arìnrìn àjò tí wọ́n sì ń lọ àtàwọn tí ń lọ ẹnu iṣẹ́ ni oníkálukú wọn bẹ̀rẹ̀ sí yóò pé iléyà dé ọdún dé iléyà dé ẹran dé àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí ní yà wọlé ní kẹ̀tíkẹ̀tí ń bẹ̀ láti wo bó ni yóò ti ṣe rí o lórí ẹran ọdún rírà àmọ́ àwọn onímọ́tò tí wọ́n ń bẹ níbẹ̀ àwọn míì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹnìkan tí orúkọ rẹ̀ ti ń jẹ́ Fẹ́mi Adésanya ó ṣe àlàyé wípé ìrìn àjò ti o ye ki ohun o rin ju bi iseju bi melo kan lo in gba won ni bi wakati meji wakati meta ninu sunkere fakere tawon o si ti jade lowo lowo yi ti o ye oju bi ogun iseju lo awon si nlo bi wakati meji wakati meta lori re latari ogun logo awon eyan eni ti o ya wole ti o fe jade sunkere fakere fereran elomi to tu je oniro oko nbe bose akinyemi o na salaye o wi pe sari azibu ti won ma gbe oko si fo awon eyan to ba fe ma ya ma ugba awon fe wole lo ti mu ereran abi nkan won ni olonbi sunkere fakere oko yi o agba agba la yika kara ma opic ladogbe un lo ma bo awon eyan ke o god yo ni anade bi pe latari sunkere fakere oko ama ko si gbeyawo se gbeyawo anyway awon ti o ba se gbeyawo lana
7: awon gbeyawo
3: ko ni won le ja onje gbeyawo nu oko na sibe sibe won o pada debi ti won ti se nawo
7: ebi lana
3: sunday ni isimini pelu bo ti ma je pe ma free to na
7: eda o da ni won ba bele nja ile itoku ti iroyin gba ko gbe omo tenibodo ye photo son toni won ni jeje mo pe ile ise olopa ile ti nbe ni ipile Christina o na ni emo ti nawo gan awon iko elenu meje kan iko ni woda ni won awon eleyi iwa ijinigbe o na lo wa ni owo won won ni se iwari ijoba won ni ipile Katsina lo mo ti gbosuba kare o fun ile ise olopa bo se nawo gan awon mejeje ohun le to je pe won pawo po wuwa laabi ni le je si soro awon di kan jegbon yen ni ipile Katsina eni ti se commissioner foro gbogbo to ni se pelu eto abo ati oro gbogbo labele yen dokita Nazir Muhasu o na lo mo gbosuba kare ohun o eni fo awon ise olopa ninu atijade kele to fi lede lana ti sojo Aiku Sunday yen ni ilu Katsina ni Muhasu en to bere si ni gbosuba kare fun ilana akose mose eleyi ti awon ise olopa ohun ko le ki won to le lanfani ati nawo ga awon karamba ni eda meje ohun o na lo je wipe ona ara ona yanu o na ni won gbe kini ohun gba eni ti wa se commissioner fun ile ise olopa nbe iyan Ali Umar Fage o na lo lewaju awon osise olopa leyi ti won fi lanfani lati mu won won ni jeje mo pe ni ojo ketala osu karun odun ta wa nu eye iyan ni agbegbe kele to npe ni Saudana Housing Estate eleyi to wa ni Katsina o na ni awon karamba ni eda yi ni ya bobe o leyi ti won si ji omo odun mejo kan gbe eleyi ti se omo okunrin gege bi o se wi won leyin ti e je omo na gbe tan o na ni e bere si ni pe awon ebi e leyi ti won si n bere fun owo goboye sugbon se awon osise olopa leyi ti fi oro mu to leti won se gudugudu meje o won se yaya mefa leyi ti won si lanfani lati dola omo na abe ri po gbanko oregbe oba to ni wa ko ma fi so eso wa ni
3: ami ase idumare thank you so much adupe lowo yin desina ni nkiyin o fe fi igo re yi o fe fi se take away losan lori gbanko gbero yin ese ohun adupe lago meji losan ola etuje ajo pade lakotun lori gbanko gbero yin bakan na ago mesan ni owuro la lase lowo olohun ti fun te do royin na la mu wa si ti gbo yin sugbon baba ndidi bayi Oluwa Michael Ola Tunbosun all right okay nani yo tun gbe eto dide gaga ba ti ma talking point la go meta osan oni pelu ogo lodo Olorun etun jajo pade bo ba di ni arola la kotun kunle oma ni fowo se na loruko temi ojuluwa ni ikai presenter yin na ni anu Olorun ati fokan bale ti o legbe to fi ma bo e to nipon jewurin lo Iseda yo ma dabo wa o.
7: Ami o.
3: Loni ati lojo gbogbo.
7: Amen.
3: Odun ayo lase o.
7: Amen.
3: Odun odun na ni o si je fun wa o.
7: Amen.
3: Obe oni sele o. Eran wole lagbara lowo lo. Eran wale.
7: Mo le o si ba se suru.
3: Ale ran wale. Amen. Amen. Amen. Amen. Amen.
7: Eyi
3: ala mi na
7: eyi
3: ero gbodo tete de.
7: O sa ni pe mo sa nte ni mo ni o wi le
3: ki mo le. Mi lori ore po.
7: O te ti feyinti gbe.
3: Eleyo ran le mo bi aba je ran do. Yo le mo.
7: O de adupe adupe pe okun lowo eyin eyan wa eleyi te nte ele wa ni kan ni omoluabi. Papa julo fun awon iroyin wa gbogbo eleyi to je ti kan ni yi. Ti fun te do iroyin awala ni eyin le ngbadun e o. Gbanko gbiroyin ko ikan ni omoluabi loni. Igbaladun yin lo wa fun e mo pe bodi laago meje babo olore ilu le pade lori eto ohun ewo yo dugbogbo to kan si bo wa di ago kan abo loru oni e pade mi o lórí ètòkè ètòkè lè ta pè ní àgòláàjìn yóò tún ta sẹ́sẹ́ àfi bíi kílìṣì aláta títí wá di ìgbà náà ìyá àdínìyí náà ni o aminat adeto badmus onorúkọ tèmi mọ́sílá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.

0: retirement shouldn't be uncertain. With Bathyam Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over, whether you're an artisan or white-collar worker. Switch to Bathyam Pensions and enjoy a well-planned future. Register at www.bathyampensions.com. Bathyam Pensions, your pensions simplified, your retirement secured.
1: Àwòdì tó lè bára lórí yẹ́, ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
1: ooo. Ojú ọ̀rọ̀ súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹjò lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láàgo márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàta láàgo mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A, owó bàbá fọwọ́sì tá a mọ̀ bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàjẹ́ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
3: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá.
4: Bí
3: ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn,
4: tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́, bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport iléyà nínú oṣù mẹ́ yìí, owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rèé láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Flash FM 105.5.

0: Joy, nourishing goodness for every side of you.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́kùn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: I am a Darovitz woman.
1: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
2: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
3: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt too.
4: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
5: Here you go there.
6: Mom, you didn't add milk.
5: No need to. Taste it and see why.
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, Mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.

0: by nourishing goodness for every side of you.
1: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni alejọṣepọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan.

0: àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásòpin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
1: We play only the hits.

0: lójú wọ́. Pẹ̀lú lílò dédé, ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
3: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí. Dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet

0: 2 days, make you see your doctor.
1: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
2: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
3: Wàá mi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: Ó ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
7: Follow all the action as all the whole football league they end. Who go win the title for Premier League, La Liga and Serie A? Live only for Super Sport on Top Go TV. Reconnect today. Go TV. Love it.
8: Ite meji omi orobo lemon sibi eduko ati iyo.
9: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
10: Ní tìbúdò òru orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní 600 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ 8 oṣù kẹfà ọdún yìí. MTN.

0: Here is
1: 105.5.
0: One station, all the hits.
1: 105.5. Splash.
2: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
3: Gbàgbé ìrù mú ẹ.
4: Gbàgbé ìrù mú ẹ.
2: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí ẹ̀lé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios the return of Gbẹ̀ngà Adébóyè.
5: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọlá Olúwa Sakios return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
2: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
2: Láolú gbẹ̀mídébẹ̀.
6: Wọ́n ṣègbó ti parí, wọ́n ṣègbó ti tán, wọ́n ṣègbó ti parí.

0: Ọlá ò tán, ọlá kù sẹ́yìn.
1: Ọlá ń bẹ.
2: Jaburata, ọlá ò tán, ọlá kù sẹ́yìn.
0: Níwọ̀n àgbà tó jẹ́ pé ọlá ọlọ́run bá mi kì í tán. Òkìkí ọlọ́run kì í tán. Bẹ́ẹ̀ sì ni ọlá ọlọ́run kì í tán pẹ̀lú ẹ̀gẹ́ náà ni. Ẹ kúlé káàkiri àgbà ńlá ayé ẹ tún kúlé káàkiri dúníyàn lọ́jọ́ títò níyìn. Ẹ̀yin olólùfẹ́ Return of Gbẹ̀ngà Adébóyè yìí. Ẹ kúlé báyìí náà ni àkí ara alé. Ẹ rìn wá báyìí náà ni àkí èrò ọ̀nà. Ẹ tún kú dédé wò yìí. Ìbámu kọ́kọ́ ṣe kí n tó wọlé lọ́jọ́ tòní yìí. Mo ṣe bá kọ́dá ayé, mo ṣe bá ṣẹ̀dá ọ̀run. Mo ṣe bá oyún inú bẹ́ẹ̀ tún ni mo tún ṣe bá ṣẹ́ ẹ̀dí. Mo ṣe bá ẹyin tẹ́ ń gbọ́ wa lórí rédíò lọ́wọ́lọ́wọ́ báyìí, ìbá yín ìbá ọlọ́run. Àwọn kan ń gbọ́ mi nínú omi báyìí báyìí báyìí. Àwọn kan ń gbọ́ mi nínú igi. Àwọn kan ń gbọ́ mi nínú ayé. Àwọn kan ń gbọ́ mi nínú àwọn wọ̀nrún adùá. Agbára ti yí ọwọ́ padà. Ìbá gbogbo yín ni mo ṣe. Ẹ gbádùn Ọlọ́run lára Return of Gbẹ̀ngà Adébóyè lọ́jọ́ títò níyì. Pẹ́pẹ́ yóò pọ̀n máa lárè máa jó àgbà. Ọlọ́run bá mi ìbà rẹ lọ́jọ́ títò níyì. Akọ́dá ayé alèwí lè ṣe alèṣe lèwí. Alágbára tó ní agbára ju gbogbo ẹ̀dá ti ń bẹ nínú ayé lọ. Bémi ṣe ṣe pé bóyá mo jẹ́ abàmì ẹ̀dá Ọlọ́run bá mi tún ní agbára jù mí lọ.

0: ẹjẹ lẹtẹ lẹyìn mi.
1: Ìkànnì Splash la wà lọ́jọ́ tòní.
0: Ẹ jọ̀wọ́ kí n lọ pè mí Creator.
1: 105.5 FM ibẹ̀ la wà lónìí, ibẹ̀ lẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi.
2: Olùdásílẹ̀.
1: Mo kí ẹ̀yin tí ẹ wà lórí TikTok wa Return of Gbenga Adébóyè.
0: Olùdásílẹ̀ a.
1: Ọlá Olúwa Zakios náà ló tún kí yín. Ẹ ǹlẹ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook wa ní Splash 105.5 FM. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook yẹn, ẹ máa tẹ láìkì kẹ́ máa ṣí àrẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok náà, ẹ máa tẹ láìkì kẹ́ máa ṣí àrẹ̀.
2: Ọṣọ́ ni yóò ṣá.
1: Ètò tòní yóò ní agbára. Ẹ̀hẹ́n. A ní dààmú ilé ayé wa lágbára lọ́wọ́ Ọlọ́run.

0: ọwọ́ padà tẹ̀ wọ́n, wọ́n padà mú wọn ní.
1: Àgbàlagbà ń jó ijó sí.
0: Kọ́lọ́n gbà wá lórílẹ̀-èdè. Ẹ mọ̀ sí ààrẹ káàkiri àgbáyé.
1: Àwọn gáìsì wọ́n jó ijó sí náà.
0: Itú bàbá ìta ọ̀rọ̀ wọn lásán last week ń jọ̀wù ní. Return of Gbenga Adeboye. Bàbá mi sà, ń bá ń gbé fóònù mi wá ń bẹ̀ yẹn, ń bá dẹ̀ gbé fóònù fún bàbá.
1: Ìlọ́ṣínà music session.
0: Bàbá bá ń tẹ fóònù ẹ̀. Mo fẹ́ pe Ṣèyí Mákindé lórí.

0: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò.

0: pẹ̀lú lílo dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn. Dettol be 100% sure.
1: Aunty, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
2: Jesse fees? Hey, hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
3: Correct. Jesse fees na the new natural fresh kankpe bubble bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees na from the house of Jesteed. If body not changa after 3 days, make you see a doctor. Na Rambaxi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.
4: Kí ló ń sún ọkún ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
5: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá, jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

ẹ̀rọ àjọ̀dún rajà lẹ́dínwó kínú rẹ̀ ó dùn ń rèé ní foodco láti friday ọjọ́ kejìlélógún títí di sunday ìparí oṣù karùn-ún yìí wá gbádùn àwo kan ráìsì àtàdìẹ síkìn fẹ́gbẹ̀rún kan àbọ̀ náírà 1500 naira péré tí ó rí pé wọ́n náà jayé ọlọ́bànú congo mẹ́ta ráìsì pẹ̀lú òróró sebẹ̀ devon king 750 ml fún 9599 naira búrẹ́dì classic tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú 50 cl coke 1500 naira ìdí méjìlá pepsi 7-up mirinda 60 cl tó jẹ́ 4548 naira tẹ́lẹ̀ ti wálẹ̀ sí 4439 naira báyìí òróró sebẹ̀ power oil 0 fast 3 liters 13300 ti di 11549 naira morning fresh zesty lemon 1000 ml tó wà ní 2835 naira tẹ́lẹ̀ ti sọ̀kalẹ̀ sí 2399 naira ìgbádùn rẹpẹtẹ tún bẹ fáwọn ìwé láyọjọ́ àwọn ìwé bẹ́ẹ̀ bá ti rajà 3000 naira péré nílé oúnjẹ wa àwọn ọmọ yóò kunjú àrà tàbí kí wọn ó gbádùn oríṣiríṣi eré ìdárayá ní gbọ̀ngàn aré wa fọ́gbọ̀n ṣẹ́jú ẹ kó gbogbo ẹbí àtàwọn ọmọ wa jìfà pẹ̀lú ìgbádùn ní foodco láti friday 22nd may títí di sunday 31st may àjọ̀dún rajà lẹ́dínwó kó jẹ fà ní foodco.

0: won ni pe ti bi tire la dale aye won ni nigba ta bi mo ti bi tire ni
1: bare ni joye o bare
0: be ni ti bi tire la dale aye ti bi tire la bi mo ṣùgbọ́n nígbà míì ibi tá a fojú ire wò ó mà lè má jẹ́ ire ó mà lè jẹ́ ibi. ṣebí ohun tá a ti mọ̀ gẹ́gẹ́ bí ibi a ti mọ̀ wípé kò sí ohun tí ó wulẹ̀ dà fúnni náà ju wípé ká gbé sọnù lọ ni wọ́n fi ń wípé àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. nígbà wọn ti wá fi gbogbo ilẹ̀ kọ́ ló ń báyìí ń kọ́ a ò lè kàn sọ bí ọmọ síbikíbi mọ́ àfi ká gbẹ́lẹ̀ ṣúkúṣúkú kárí bí ọmọ síbẹ̀. wọ́n tún fi wípé ó ṣe wá takú sí bí wọ́n rí bí rẹ síbi ni.
1: ọkọ rẹ ní ìjòyè o ọkọ rẹ.
0: ṣùgbọ́n tọmọ tá a wò tá a rò pé òun ní eré ìdàkejì ibi tá a bí pẹ̀lú ẹ̀.
1: ó máa gbọ̀ já.
0: nígbà tọmọ wá dàgbà tó ń kọ́ tọmọ wá di ọ̀ràn tó di wọ̀kìlú mọ̀ tó di àrísà ti náà kò tágìrì ń tẹ́jú àgbà tó rẹ́jọ tí ò sá ara kú ní ń yá. ǹjẹ́ ọmọ náà tá a pè ní eré ń jọ́ kínní àná ti padà wá yí padà tó di bí. ibi tá a wulẹ̀ ti mọ̀ pé ọmọ gbé kọ́rùn wáyé àbí ó lọ́mọ wá sáyé ni. tá a ti mọ̀ wípé a ti gbé jùnà. ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn òbí ló bímọ lóde òní tí wọ́n ti bí sẹ́yìn o. tí wọ́n ń fẹ́ pé ìbáṣepé báwọn ṣe gbé ibi jùnú ń jọ́ kínní àná làwọn gbé ọmọ náà jùnú ìbá mà sún wọn. àbí kí làǹfààní ọmọ tá a bí tí ń hùwà ibi bí ibi tá a gbé jùnà.
1: a lọ mú ṣàkè ká fún má pọ̀ já ọkọ ẹ ní ìjòyè.
0: lójú alájá bíi kílẹ̀ ó dẹ̀kọ́ lójú amọ̀kòkò bíi kí gbogbo ilẹ̀ ó damọ̀ lójú ajínigbé gbogbo ọmọdé àdúgbò dàbí nǹkan àgbépawó. gbogbo igbó ṣúrú ń jọ bí ìsádi fóníṣẹ́ ibì. gbogbo ilé ẹ̀kọ́ ń fojú jọ bí káràkátà èèyàn àwọn ìsọ̀rí èèyàn kan ń kóra wọn jọ pọ̀. wọ́n ń gẹ̀gùn ní jù dọmọ èèyàn bí ọdẹ ń gẹ̀gùn dẹranko ní gbú ọdẹ. ọ̀yẹ́ là síbẹ̀ ojú àwọn ènìyàn ń dúdú ọba ń bẹ láàfin ọba ò láhàn àṣẹ gbogbo ìjòyè ń ṣàgbọ́dẹ gbà fágbésùnmọ̀ mí ẹni bí wọ̀lú ìlú ń ságbọ̀njọ́gbọ̀njọ́ síra wọn. wọ́n ń kí aláìṣẹ̀ lékìrì lékìrì gẹ́gẹ́ bí alápatà ti ń kíná mọ̀ ta níṣọ́ àpáta ẹran ìjíjó iná ike ti ń yọ́ ni wọ́n fi ń fòrò aláìṣẹ̀ ní gbọ́ àìwọ̀. bẹ́ẹ̀ a kékeré ayanyanyan bí ẹṣin agbádá ẹ̀sìn làwọn atiláwé ń dàbolẹ̀ bí olókè ilẹ̀ kiri. wọ́n ń fowó ńlá ńlá pe olórin jọ sójú agbo wọ́n ń dọ́gbọ́n pèrò kájínigbé ó lè tètè mọ̀ pé èrò pọ̀ tí ó rí nǹkan fi ṣàgbékùn sí wò. ẹni tí wọ́n fi ṣègbékùn ṣòwò náà ni wọ́n fẹ́ kí wọ́n mọ̀ bí wọ́n ṣe pọ̀ tó ẹ̀yìn èrò tí ò lérò yìí. gbogbo owó tẹ́ ẹ bá gbà fi pera yín jọ tẹ́ ẹ fi ṣojú ìṣòwò. tẹ́ ẹ fi ń ṣojú ìṣòwò olóore ìlú ní wálé àìkéde ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yìn padà fi ṣàsanpadà kú ònígbèkùn. bẹ́ẹ̀ tí ń fọwọ́ ọ̀tún san náà wọ́n máa fọwọ́ òsì dá padà fún yín. wọ́n ti rán mi sí yín o. wọ́n ti rán mi sí yín tọ̀dọ́ tàgbà àwọn olóore ìlú lọ́ rán mi sí yín wọ́n ní kí yín pé ẹ kú àmúmọ́ra.
1: ọkọ ẹ ní ìjòyè.
0: wọ́n ní wí fún yín pé ẹ kú sùúrù.
1: ìka fún wa.
0: wọ́n ní bára ti ń ta yín náà lára ń tà wọ́n. wọ́n ní bẹ́ẹ̀ tí ń gbàrúwẹ̀ làwọn náà ń gbà wọ́n ní bí ò bá sí ti ná tẹ́ ẹ lẹ́ òní. wọ́n ní bí kìí bá ṣe ti òkun tẹ́ ẹ lẹ́ rìn. wọ́n ní bí kìí bá ṣe towó epo tẹ́ ẹ lẹ́ ò lè fi róhun repo dà sínú ẹ̀rọ gbogbo ní ketekete lẹ́ ò bá máa rí kòtò lọ́rùn àwọn giri wò. ẹ máa.
1: ṣàkè ká fún má ṣọjá.
0: ẹ̀bá máa rí kòtò lọ́rùn àwọn giri wò kẹ́ ẹ máa sọ̀lọ̀kọ̀ síbẹ̀ gbọ́n mi kànga ọrùn dà sínú igbá. rínú lẹ ò bá rí i báṣọ ti rún máwọn lára. wọ́n ní níṣe lẹ ò bá rí i bẹ́sẹ̀ àwọn ti bu tàìtàì látàrí ìrìn àrìnkú dórógbó láìrí mọ́tò gùn ká ní gbòòrò.
1: bájẹ́ ká ló wúlò. ààrẹ níjọ́ yìí. bàbá ti jẹ múlẹ̀ dùn. ààrẹ níjọ́.
0: wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún tẹ̀ ń wí yóò mà ti dọ̀rọ̀ àlè inú ìrèké oko òrèké o. bó ti ń ṣe yín gẹ́lẹ́ náà ló ń ṣàwọn náà. wọ́n ní òjò ẹ̀rù jẹ̀jẹ̀ tó ń rọ̀ lọ́wọ́ láàrin ìlú lásìkò yìí.
1: ọba jíròrò ọba
0: wọ́n ní wí fún yín wípé gbogbo òrùlé ló ń rọ̀ bá. Wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ járó àwọn tẹ́ ò ní pa àwọn lópùrọ̀, wọ́n ní bó bá ká yín lára gidi tẹ́ ẹ fẹ́ mọ̀ dí òwò tọ́, wọ́n ní sọ fún yín pé kẹ́ ẹ tẹkọ̀ létí kẹ́ ẹ wá ṣẹ̀rí ọ̀rọ̀ wò. N tí wọ́n rán mi sí yín nù ún o, lára aṣẹ́ tán ní kẹ́ ẹ máa jẹ́ kí máa jẹ́ fún yín nù o. Wọ́n ní àní sọ fún yín pé bó ti ń rẹ̀ yín náà ló ń rẹ àwọn gbogbo èèyàn ní rẹ̀ papọ̀ papọ̀. Wọ́n lójò tó ń rọ̀ lórùlé ọ̀rẹ́ ò dátọ̀tá sí. Wọ́n ní bó ti ń pariwo lé wọn lórùlé onílé bẹ́ẹ̀ ní í ṣẹ̀rú bá wọn lórùlé àwọn àlejò ṣùgbọ́n ṣá. Wọ́n ní ju gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Wọ́n ní ẹ̀sùn kún níwọ̀n nítorí pé ìgbà ọ̀tún fẹ́rẹ̀ dé ìrẹsì dé tán tí yóò kan gbogbo ẹni lára. Ètò owó ń lọ ní ṣiṣẹ́ níyẹ̀wò ń lọ ní ṣiṣẹ́ ń tẹ̀lé tí wọ́n fi máa gbà dáǹdè. Àwọn bàbá olóore ìlú ni wọ́n ní sọ fún yín wípé ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù sùúrù tẹ́ ẹ rí yẹn lẹ ò mú sí i o. Ẹ kú ilé o, ẹ kalẹ̀ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà.

0: pariwo kiri wipe bawo ni my leader bawo lo seri ibo 10.9 million awon lo te kon pariwo pe 11 million gbogbo eyan lo ni eleda e o 10.5 10.9 o yato si 11 no ki lo de ti ra jaraba awon kan nu aye bayi hello
1: ma kale baba lori ilu
0: e kale baba nje ope ni o gbodo fohun
1: e ku se takun takun
0: e se o
1: a ri pe asoju rere ni en soju your leader very well
0: e se
1: olorun ma ma fun yin se
0: ami ateyin na
1: agbugbo o te ke ba wa so nigba ti yin fun ticket yin da gbo
0: eh
1: se pa wa le bi npe yin na
0: in fact
1: ẹni ọrun wa ṣe gùn ọrun tìtẹyìn náà gùn bá ṣe bí orun
0: ṣe bẹ èèyàn kan náà jọ ni gbogbo wa bẹjẹ ṣe ń rọrùn lára
1: yín
0: ẹni ṣọọti jẹyìn gbé ni.
1: ṣọọti jẹ ìwọ tó bá mi sọrọ ṣọọti jí ẹgbẹ. Wọ́n á lè jẹ́ mi gbé bọ̀ táwọn èèyàn wá tí wọ́n jí gbé ń kọ́. Àwọn akẹ́kọ̀ọ́
0: àwọn ìkọ́ ọmọ bẹ́ẹ̀ lórí kọ́. Àpèmọ́ra ẹni lápẹ̀ tẹ̀míde la máa ń gọ́ àfigbà tí wọ́n tún pé.
1: Ìnáwó wọn sọ ni wọ́n ti ń jí Nàìjíríà gbé náà wọ́n jí àwọn náà gbé ni wọ́n jọ ọmọ wọn gbé àti ìyàwó wọn.
0: Ẹ má máa jẹ
1: kí ẹ jẹ́ ká wá sí ìsàlẹ̀ ọ̀hún bí bàyẹ̀ ṣé ká tẹ̀ wá sí ìsàlẹ̀ báyìí. Olórí ọ̀dọ́ tó ní kẹ́ fún ọ ní agbára pé òun ṣetán láti lọ sínú igbó. Kí ló dé kílẹ̀ sì tó ń gbó kílẹ̀ ń bá wa ṣe lé lórí.
0: Ilé
1: ẹ̀sà náà wà.
0: Kí ló ṣe?
1: Bàtáwọn sọ́jà àwọn ọmọ ogun yìí tí wọ́n lè ṣe. Táwọn agbófinró yìí tí wọ́n lè. Ẹnìkan dẹ̀ fọlọ́ntíàrà rẹ̀ ojú ro òrùn náà lẹ́bí dé àwọn kọ̀ndíṣọ̀n táwọn ọmọ yẹn wà ẹ̀yìn wà ní agbára ẹ wà ní ipò ńlá ẹ̀ ń gba ẹsẹ̀ ń gún mọ́tò ńláńlá ẹ sàánú àwọn ọmọ mẹ̀kúnnù ẹ ti ẹjọ́ kí ẹ ti ẹ̀wọ́ táwọn ọmọ tó wà nínú igbó yẹn dákun ẹ dákun.
0: ètò ń lọ
1: mo fẹ́ rọ gbogbo àwọn táwọn wáyà kalẹ̀ bọ́ọ̀dàn bíbá yìí ẹ jọ ń tò lọ wọn lẹ́nìkan kì í gba wọn ní ẹyẹ ká wo àwọn kò ń ṣe ìbàdàn nìkan lọ yọ state o kò ń ṣe ìbàdàn nìkan lọ yọ state àwọn ọdásùn náà wà tí wọn jọ tí wọn tí wọn jẹ tí wọn tí wọn jẹ pàjọ àpapọ lọyọ state ṣé ìbàdàn nìkan ni wọn dálé ayé fún ni olúwàgbé ọyìnga ló ń sọrọ látàkì máa rìn.
0: ok ẹ ṣe ẹ kú làákàyè ọpọlọ yín ò ní dàrú ọrọ yín ti yé wa bẹẹ a ti fi sàkọọlẹ. hello bàbá ń jẹ òpè ni o gbọdọ fọhùn. Àmì o. Àmì a. Àmì o.
2: Ọdún ayọ̀ láti o, àní sọdún ìdánigbẹ́.
0: Àmì.
2: Àmì ìgbẹ́ lábúrú pẹ̀lú ra wa.
0: Àmì. Àmì.
2: Gbogbo àwọn kọmíṣánná mi ń kọ́.
0: Àláfíà ni kọ́. Kọmíṣánná Bímbíoró bá ọ̀rọ̀ ìlú lọ, ó kọjá bẹ́ẹ̀.
2: Ọdún ayọ̀ láàmú gbọ́sẹ̀ ọdún ayọ̀ láti. Olùwàṣẹ́gun Afolábí látọ̀ní àjò alágbẹ̀dẹ.
0: A mọ̀ bẹ́ẹ̀.
2: Látàrí fẹ́ kọ́ sọ, ìlú gángamọ̀ lọ́rọ̀ ayé. Bọ́mọ̀ ti kọjú sẹ́nì kan lọ́mọ kọ̀yìn sẹ́lò. Ṣùgbọ́n àwọn àgbàlagbà, wọn aníbàjẹ́ ènìyàn, ọ̀dà sí ọlọ́run dúró. Lẹ́yìn kọ́lọ́run ọ̀sàánú wa gbogbo, gbogbo ogun ti ń ṣẹlẹ̀. Kọ́lọ́run ọba wa wù tútù sí. Èèyàn rí 9 million, ó rí 10 million, ọ̀rẹ́lẹ̀ 9 million. Sọ́nà ẹgbẹ́ APC ń pọ̀ sí ni àbí wọ́n dín kù. Ṣé sẹ́nítọ̀ wọn ń pọ̀ sí ni àbí wọ́n dín kù? Ṣé rẹ̀f wọn ń pọ̀ sí ni àbí wọ́n dín kù? Ṣé mínísítà wọn ń pọ̀ sí ni àbí wọ́n dín kù? Ṣé gómìnà wọn ń pọ̀ sí ni àbí wọ́n dín kù? Bó ni mo ṣe lè rí ẹlẹ́mì mi lọ? Kí làwọn ọmọ Nàìjíríà máa ń bá Ọlọ́run du ti arìn sí? Ẹ wo iye gómìnà tó kúrò ní ẹgbẹ́ PDP tí wọ́n padà wá sínú ẹgbẹ́ APC? Táwọn ọ̀lẹ́mọ ẹgbẹ́ tiwọn àbí wọn ò léèyàn tiwọn lẹ́yìn tiwọn lè dìbò bá rẹ̀. Ṣùgbọ́n èdè mi wọ́n fi ààrẹ fún ni pé òwe àwọn àgbàlagbà wọn ló dín tí ọ̀rẹ́ mi mú lójú òsì mi àìlójú tí ń dáyàn láàmú. Nǹkan kù jẹ́ káàtó sẹ́nítọ̀ àti jẹ́ àtìmú ọlọ́run sẹ́nítọ̀. Mo yí ọdún tọ́lọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rẹ̀ ọdún. Bọ́yọ́ lọ ọdún kọ̀ọ̀lá ní ìsinmi àti lọ rẹran. Ní ti ìmọ̀ kúkú báyìí. Kò sówó ń ta, kò sépo, kò síná, ojú ọ̀nà ọ̀dá, gbogbo ọ̀rọ̀ ajé gbogbo ẹ̀sìn wa kúrúkú mu sún. Àti bí baba ló ti gọ́ọ̀nà ní Lagos State fi da. Ṣé gbogbo yẹn láti ìbò fún lára bàbá pe ton ba fi dori are won o se ju be lo ta wa commissioner won ni o je se baba oyo ni aba won minister won ni o je ki se baba oyo aba won aso mo be ni o je se baba oyo aba won governor state gan lo ta baba ti o je ki se baba oyo ki ba won wa ti won ja we so bi o won ba to ku odun odun ta fe se lodun ni o lagbara ko o ki ba bo ja we so bi gbogbo won ti se primary ka ki gbogbo awon awon won o du governor won o du senator won o du gbogbo ti won ba mu aduro won ti won ba na sita eh Pepo ni dodo mekunu ti babo tun atun won pawoda won sawo si o tori yoba loju ti ore mi loju si gugu aloju joti ki won si ro ta wa ta nbe lese kuku ta lo mo ba won eyan soro pegbe wa ni edibo fun egbe wa ni ese ti won ro si wa mo o won mo so je si won jeya ni 2027 ni party salembi mo ki gomina wa won o ni so mo nu won o ni saya nu ti won da kun won ojo soja nso awon olopa nso won awo le ni kan ti fa mekunu kojo olohun ilele won ba se won awon mo ni won je o jele ri ori awon tabi tinu we ti e ba ipa won ni ti won ji ko nisin ta lo mo pe ba lu ti gomina lo won ora ko ti de so din te mi fokan ti ni pe ba lu yen ni nfo kaaki ni jo won se 50 years oyo state ati ke se ba lu yen ti e ba se pe ta awon mo ti won wa ko lo wa je amo pe ba lu yen ki ti de ko wa ye ti won je koro fa yen ni o se ma won labi fayo ti pe won gba 30 billion fun pa bodija ti e ba pe fayo ti na soro saamo ti won dakun won ti wure oloje won sori ti won da gbogbo awon se gbagba soke ta le mo toka si fun odun mejo won ni ti won mojuto bi apere ona fakunle awon ori pa won pari e oro bodija ki won ori pa won bodija ki won ori pa won fun won leto won ki won ti fa awon local government lo tolomi tori ai ni otolomi local government ni bi ya je wa ta won tin ji wa ko bi ji wa ko ni joba bile ro igbolo yi wa ko ti won da fun won sanu wa mo gunle ayo odun ayo lati o won ti rure olohun ji won so re o e pe to
3: e se adupe o e se adupe.

0: Adolfo.
1: Ké.
2: Onírin.
1: Ami.
2: Bàbá ọ̀gbọ́n sùn tí ẹ máa ń gbọ́jẹ lẹ́kàn.
1: Àwọ̀ ọ̀rọ̀ wọn. Àwọ̀ ọ̀rọ̀ wọn. Àwa ń ṣe.
2: Tí ń tẹ̀ ń ṣe, ẹ máa ṣe lọ ní kẹ́ ìkọjú mọ́.
1: Àwa ń gbájú.
2: Tó bá bẹ̀rẹ̀ sí dá, tó bá bẹ̀rẹ̀ sí dùn. Ẹnu tí gbin wọ́n ni kó sà.
1: A padà fi bútú lẹ ní. Wọ́n padà fi gbolẹ̀ báyìí pé ó ṣàjọ má bínú. Bó ṣe máa jẹ́ nìyẹn.
2: Ẹ ṣe o, àdúrà wa gbà o.
1: Akin o, ẹ ṣe bàbá wa o, Alhaji Bọ́lárìn wa. Ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú. Àgbàlagbà bàbá àwọn àgbàlagbà. Òkè, mò ń bọ̀ ná, ẹ kú kalẹ̀.
3: Onílé tó ń fowó lé ni wọ́n lára.
4: Landlord and landlady that is secreting rents every day.
3: Ìnira ó ba olúwa.
4: Owners are bí ọyọ ṣe ìdàlọ́.
5: Bàbá olóore ìlú.
6: My people, I'm here to sing a new song. I'm not here to sing an old song. If we keep doing this politics the same old way, we shall be getting the same old result.
5: Olóore ìlú.
7: Mísà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfílága ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa ọ̀nọ́rẹ́bù. Ṣàwárí àwọn ọ̀nọ́rẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jì ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàfin ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn ọ̀nọ́rẹ́bù a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn ọ̀nọ́rẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Bobby.
0: Mi o gbe oja yin pariwo. Jo ma tun e pe. Hello, so n gbọ mi daada bayi.
1: Mo gbọ e daada. Ki o si wa loja ni?
0: Be ni mo si wa loja.
1: Toro phone wo gan lo nlo.
0: Infinix Smart 20 mi ni mo fi n pe e bayi. Pẹ̀lú voice print noise reduction lórí Infinix Smart 20, ohun yóò jagara. Kódà kó jẹ́bi tí ariwo bá pọ̀ sí.
2: Bẹ́ẹ̀ dẹ̀ rí, kò sí wàhálà pé fóònù mi ń kú mọ́. 4GB ló bá wá, pẹ̀lú 128GB memory. Pàápàá jùlọ, bátìrì 5200mAh ló bá wá. Gbogbo ìgbà níná mọ́ ń bẹ lórí fóònù mi.
0: Infinix Smart 20 ti dé ratí ẹ ní gbogbo ilé ìtajà Infinix tó wà ní agbègbè rẹ. Smart 20, ohun tó jagere, kò sí ariwo, kò sí àlá. Smart 20, ìrọ̀rùn pọ́nbélé.
3: Ó nídìí tá a fi ń ṣètò tó yẹ, tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
4: Ó nídìí.
3: Ó nídìí tá a fi ń tara ṣàṣàṣàrẹ́ àti jẹ àti mu lójoojúmọ́.
4: Ó nídìí.
3: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa lójoojúmọ́.
4: Ó nídìí.
3: Lọ́gán ní gbà ara ríro yọ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa ni kó fi da padà síbi tó ti wá. M&B paracetamol, jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ. Ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol, ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
5: Sade, kí ló dé sílá náà ní domi ṣe wákùnrin fi tábìlì rẹ báyìí?
6: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
5: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
6: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
5: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
7: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
8: Guy, why you dey smile like this? Wetin happen?
9: Cause I don't win trip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: ẹṣẹ́ kábọ̀ padà, ẹṣẹ́ gan ẹkú ìfẹ́ àti sùúrù àti àdúrótì. Ẹ bàbá olóore ìlú náà ló ṣe ń tẹ̀síwájú kó tó di pé máa gbé ìpè yìí. Ó wù mí kí Comrade Májẹ̀sà sán one kọ́ bá wa dá sí i, torí pé mi fẹ́ tètè fi ààyè sílẹ̀ fún Comrade Májẹ̀sà sán torí ó máa ń dọkọ mọ́yàn gbà ni. Ó ṣe ló máa ránṣọ ìrọ́dẹ̀ ni, ó máa gbẹ ẹran léyà o. Ẹ máa rí pé ó máa dákẹ́ o. Comrade Májẹ̀sà sán o.
1: Bàbá ò lè lu akíyàn.
0: Bàbá yín jẹ́ òpin ní o gbọ́dọ̀ fọ̀hún.
1: Bàbá ò lè lá. Ẹ ṣàkúbẹ̀ ṣe ń tò.
0: Ẹyin ò lè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́.
1: Ẹ jọ.
0: Má jọ wá.
1: Àwọn ọmọ nájú orí àwọn ní ìbéèrè lọ́wọ́ yín pé.
0: Pé kíni.
1: Ọdún wo lẹ fẹ́ jí lójú ọrùn tẹ wà yìí?
0: Ọdún Kérésì.
1: Àbíjọ́ wo gan lẹ́ẹ̀jì lójú ọrùn tẹ wà yìí?
0: Ìjọ àjíǹde.
1: Ṣẹ́rí ṣe ló dàbí ìgbà tó jẹ́ wípé ojú oorun lẹ wà.
0: Ó dàbí.
1: Kò wá tún dàbí pé ojú oorun lásán lẹ wà bí ìgbà tẹ han ọrùn. Ẹ mọ kéèyàn sùn kó máa han ọrùn.
0: Tó bá ti rẹ̀ yàn.
1: Torí ká pera wa sàkíyèsí tó da, ká pera wa sí àkíyèsí. Ká dẹ̀ bára wa sọ̀rọ̀ níbi tó yẹ ká ti gbá, níbi tá a ti lè gbọ́ra wa. Bá a ṣe lè gbọ́ra wa.
0: Ẹ ní sọ̀rọ̀ láàrin ọjà nìyẹn, ọ̀tún ráàríwó máa pọ̀.
1: Ṣẹ́rí, ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún, àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ̀rín lèèyàn fi ń rín. Ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò kọjá ẹkún. Ẹ wà àwọn ọmọ tán kó sínú igbó báyìí. Àwọn èèyàn dẹ̀ ń pariwo once we. Ta ló bí n bá ru ọ̀rọ̀ yẹn gan, oorun máa ń sá lójú mi ni. Káwọn ọmọ kékeré, àwọn obìnrin, ìyá àti bàbá, ẹlòmíì ò mọbi tọmọ ẹ wà. Oorun wo nirú àwọn òbí yẹn fẹ́ sùn. Irorun ló fẹ́ sùn. Wọ́n wá wà nù gbó lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà, bá ṣe ń sọ yìí, àmọ́rú ipò tí wọ́n wà. Ṣé ilé wà nù gbó tán fẹ́ máa sùn ni? Nínú òjò, lákòókò òjò yìí, nínú òòrùn, wọ́n á dẹ̀ wà ńbẹ̀. Kò sí wípé bóyá oúnjẹ tó dáa náà máa jẹ àbí ìtọ́jú kan náà máa rí gbà ńbẹ̀ yẹn. Wọ́n wà nínú ipò àìbalẹ̀ ọkàn. Ẹ jẹ́ ká bára wa sọ, ta ló ṣe wá báyìí gan-an. Ìtọ́rẹ́ làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń béèrè pé jọ̀wọ́ lẹ fẹ́ jí lójú oorun tẹ wà yìí. Torí ó dàbí wípé kì í ṣe pé Nàìjíríà jókòó lé keg of gunpowder bí ìgbà tí a hanrun lórí táǹkì tí nǹkan tó ń jẹ́ bump powder bá wà. A sọ pé n tá à hanrun lé lórí ni, a ti sùn. And we are asking, who is in charge here? Are you truly in charge? Nǹkan táwọn ọmọ wọn ṣe ǹjẹ́ apá yín, ǹjẹ́ lẹ́nu ọ̀rọ̀, ǹjẹ́ wà, ṣé àkóso wà lọ́wọ́ yín gan-an ṣá?
0: Ẹ̀yin jẹ́ kí a parí ìbò.
1: Bí àwọn tó ń dàlúrú yìí ló ní àkóso ìṣèjọba lọ́wọ́, ta ló gbé àkóso ìṣèjọba lọ́wọ́, ta ló ní lọ́wọ́? Ǹjẹ́ lóòótọ́ lẹ kájú ẹ̀, lẹ ní agbára lọ́wọ́ báyìí?
0: Ìjẹ́ lóòótọ́ la lágbára lọ́wọ́.
1: Ǹjẹ́ lágbára.
0: Ta lẹni náà tó tún fẹ́ tọ́ka sí gẹ́gẹ́ bíi bàbá olóore ìlú lásìkò táwa?
1: Ǹjẹ́ agbára tá a gbé fún yín, ǹjẹ́ tí ẹ mọ̀ wúlò agbára tẹ ẹ ní gan?
0: A mọ àkàn yìí débẹ̀ nìkan bẹ̀rẹ̀.
1: Ìyẹn ìkíní èkejì tó tún dàbí ibẹ̀ ni wípé.
0: Kí ló ṣe yẹn?
1: Gbogbo àwọn gómìnà wa, kí ni wọ́n ń fi security vote tí wọ́n ń gbà lóṣooṣù lọ́dọọdún kí náà fi ń ṣe? A mọ̀ wípé security vote yìí wọ́n lé àkáǹtì fún bó bá ṣe wọ́n náà ṣe máa ná, ṣùgbọ́n bó bá tiẹ̀ máa bó tiẹ̀ máa jẹ́nu ẹ̀, ebi wọn a ṣáà ṣe iṣẹ́ tí ó yẹ kí wọ́n ṣe. A mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ lára ebi pa nínú àwọn tó ń ṣòṣèlú orílẹ̀-èdè.
0: Hello. Yeah, ẹ kalẹ̀ o. Oho, ẹ káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú. Ẹ máa wulẹ̀ o, bàbá.
2: All over the world,
1: Ọlọ́run ó tupin.
0: Ẹ ṣe àdúpẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bí ìfẹ̀sùnkàn gbogbo ẹ̀ náà ni a máa fi tó my leader. Àwọn gan ti ẹ̀ ń gbọ́.
1: Àwọn gómìnà wa ń gba àwọn state tó ń gba 500 million 600 million over 1 billion wà a monthly ní orílẹ̀-èdè yìí.
0: A security votes. Ẹ̀yin lẹ́rọ̀ pọ́wọ́ yìí máa ń tó.
1: Ẹgbọ́ sà ẹgbọ́ ẹgbọ́ ẹgbẹ́yàn bá pin tí ò bá pin dá ọlọ́run á tún pin. Ẹ wo orí òru ẹnu ò jẹ lọ́pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè náà ju orí a.
0: Ó yé wa.
1: Iṣẹ́ àkọ́kọ́ ìjọba ni wípé kí ètò ààbò tó lóòrìn kó wà fún tẹrú tọmọ. Kí ló wá dé? Ọmọ orílẹ̀-èdè náà ju orí a ò béèrè nǹkan tó pọ̀ lọ́wọ́ yín. Wọ́n kàn ń béèrè wípé ẹ jẹ́ káwọn ó lè sùn káwọn lè díjú méjèèjì káwọn sì jíjọ́ kejì káwọn rí nǹkan tán máa jẹ. Wọ́n ò béèrè nǹkan tó nira lọ́wọ́ yín.
0: Ṣé wò ó sùn? Hello, mo ń bọ̀. Ṣé ń gbà tí wọ́n sùn ṣé ò díjú? Hello. Eléyìí. Wọ́n ti wọ echo. Echo wà sí làwọn tó ń pè yọ a lè gba ìpè ó ní ariwo. Mo ń gbádùn.
1: Àwọn orílẹ̀-èdè náà ju orí a ò lè sùn mọ́. Ó ti di ojúlala kan fi ń ṣọ́rí. Wọ́n sì ní pé ó ń bọ̀ báyìí. Àwọn ládẹ́ẹ̀dẹ́. Kí là fojúsùn yín gan gẹ́gẹ́ bí ìjọba tó wà lórí àlééfà lákòókò yìí? Kí là fojúsùn yín? Kí ni àwọn ọgbọ́n àtinúdá tẹ́ ẹ ní kẹ́ tó pípẹ́ dórí àlééfà yìí?
0: Ó wá dàbí
1: wípé ẹṣà kan ń ṣe tíráyà ẹrọ ni.
0: Ṣé ìwọ ló rò bẹ́ẹ̀? Sórí orúkọ téèyàn bá máa sọmọ ẹ̀, inú ẹ ló máa wà.
1: Ọdún wo wá lẹ fẹ́ tó sọmọ lórúkọ?
0: A lè sá gbogbo aṣọ lóòrùn.
1: Ojú oorun lẹ wàyí ẹ ń sùn.
0: Èrò ẹni ẹ o.
1: Ẹ oorun.
0: Bàbá yín ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sùn ní báyìí.
1: A ti ẹ̀ wà lójú oorun, ẹ ti jí.
0: Èmi ń lọ sùn. Tó bá wù ẹ́ kò máa dá sọ̀rọ̀. Tó bá wù ẹ́ SMC rè ẹjọ́ máa sọ̀rọ̀. Nǹkan tó ṣí ọ̀fẹ́ mi ni wípé bàbá yín fẹ́ lọ sùn.
1: Bẹ́ẹ̀nìyàn bá pin tí ò bá pin dá lọ́jọ́
0: orí á fẹ́ lọ sùn.
1: Ọlọ́run á tún pin.
0: Ọlọ́run rínú wa ó dẹ̀ rọ́kàn wa. Ẹjọ́ ẹ̀yin tí ẹ wà ní àwọn ibi tí ẹ wà àtẹ̀yìn tẹ́ ẹ láwọn èèyàn ń bẹ̀. Ẹ bá wa bẹ̀ wọ́n pé kọ́ ṣe sùúrù. Adétán nígbà tá a bá dé nígbà tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀.
1: Ẹ ti dé tán.
0: A ti dé. Ó dàrọ̀.

Ok. Àtún ti dé náà nìyẹn. Ìyẹn sórí ètò yín ètò wa idán. Idán gangan leléyìí. Eléyìí tó yàtọ̀ sí dánkídán. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pi abọ́ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú ọgbà ilé funfun báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àdúgbogbo akẹ́sí. Torí àti kó gbogbo ẹ̀dẹ́ fún ìgbàládùn ẹ̀yìn ti ajákẹ̀jádò lè àgbálá ayé tá a bá ń sọ nípa ètò idán gangan. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe wà lọ lórí ètò. Ìyẹn fún ti ọ̀sẹ̀ tó kọjá tá a dẹ̀ tún láǹfààní láti padà sórí ètò láṣálẹ̀ tìní láyọ̀ àti ní àlàáfíà. Bákan náà. A nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà lábẹ́ yín tí a náà lálàáfíà. Àlàáfíà ara wa ò ní di fi àfíà lógo Ọlọ́run. A sì kú ìmúra ọdún. Ọdún iléyá ọ̀pọ̀lọpọ̀ láṣe lókè ìpẹ̀. Ọdún tí ń bọ̀ ìwọ̀n ní sí lẹ́yìn wa lógo Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀. A ní sọdún ìbànújẹ́. Gbogbo tá a fi sọdún lọ́lọ́run pèsè fún wa ìrọ̀rùn ni ó bá dé kò ní bánira dé fún wa. Gbogbo àwọn tá a ti sokùn mọ́lẹ̀ Ọlọ́run ó sì ẹran tá a fi okùn so lógo Ọlọ́run bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. Ìtùnú Dixon ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn. Ọ̀gá wa Túndé Ọláwọ́ olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti àǹtí àdì sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá Facebook Splash 105.5 Ìbàdàn. Interview wà Facebook nù. Àbí ní TikTok náà àti Tijani Olóko dáná sport actor. Ó mọ́lẹ̀ ní TikTok náà. Ẹ wò wá bẹ̀ yẹn náà kẹ́tún mọ́ láǹfààní láti mọ́ bá wa double tap. Bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. Torí àkókò wa. Ṣé gbàgbé ìní ló bù ọ̀la lójú. Ìní ló bù ọ̀la lójú ọ̀la onílẹ́yà cashport tá a ti ń palantia tá a ti ń polongo látijọ́ yìí. Níbi táwọn èèyàn ó ti jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀. Ìmọ̀ ìṣòwò kékeré làwọn èèyàn ó jẹ lọ́la. Èèyàn kan tún máa jẹ 500,000 àtàgbò lọ́la yìí. Ìwọ tó o bá jẹ àgbò ọ̀hún ó lè ṣeéṣe kó jẹ́ pé ìwọ tọ́lọ̀ ó ka dára pé kó o jẹ àgbò lọ́la. O lè mọ gbọ́ mi lọ́wọ́ báyìí. Dákun bó o bá fẹ́ wá gbé àgbò lọ́jọ́ ọdún mọ̀mọ́kadà wá o. Àgbò yẹn kọjá àgbò téèyàn fọ̀kadà gbé o. Tí márúwá gan bó bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ fi márúwá gbé àgbò ọ̀hún ẹ tú gbogbo síìtì ẹ̀ bọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ fi micra gan gbé gan gbogbo àganú micra lẹ kó jáde kó tó lè gba àgbò tí mò ń sọ yìí. Àgbò tó mọ̀ ọ́ lò. Star 347.

0: agba bọọlu ti Barcelona pe Barcelona fe gbe Olionesi kan bu erin ni pe eyin ri bi ti olosi akuse to tin lo pade awon loba loba e le kefin akuse nbe to ba ti e nso nipa gbogbo eran ti o kan eyan pa se bi Barcelona bi igbin Barcelona wa ni Barcelona to je pe ati owo jeun gan nira fun won de wa ni ko wa gbe Hurricane Barcelona John lo le gbe kin ki se Barcelona sin awon ile ti won ti je gbe won si je gbe se gbogbo kan na si ta na ti fi yawo tan ibo na ti fe ri owo ba won ba ti la won fe ta Hurricane nisin koda gan owo ta Hurricane o mo gba ta Hurricane o mo gba lo se ose Barcelona o ni le san a n be le ta si owo ta won ba bere lowo won pe kan lo mu wa ki se pe ko bi agba bọọlu mi won ni owo ke o sugbon Barcelona ilo Barcelona gan fi se business te ni ki won wa gbe kin Olionesi lo so be pe Barcelona ibo elo won fi elo gan won ni fi eni teyan ni ti o bun lowo mo Barcelona be ba lowo ebun won ise ko egbe agba bọọlu to le gbe kin ni bo Hurricane na lo gba o ba ba so nipa ti golden boot European golden boot bi awon agba bọọlu bi won se mi awon si ninu odije ti league e mo ba ba so nipa ti European golden boot agbábọ́ọ̀lù tó bá mi àwọn tó pọ̀ jù nínú ìdíje ti líìgì àwọn European Top 5 League yẹn òun náà ni mà ń gbà torí pé àwọn líìgì míì nílẹ̀ Europe kò sí bí agbábọ́ọ̀lù ti fẹ́ mi àwọn tó ń bẹ̀ tán bá ti gbé lórí point báyìí àwọn líìgì kan wà tó jẹ́ pé 1.5 ná fi ń ka goal kan àwọn líìgì kan wà tó jẹ́ pé 3 point ná fi ń ka goal bẹ́ẹ̀ lómiì bá mi 70 goals nínú ìdíje líìgì kan ẹrú 40 goals ibi kan ni o ni o mọ̀ sí ń gbọ́n bá bẹ̀rẹ̀ sí kà pẹ̀lú point ní ìsìn ṣùgbọ́n pẹ̀lú àǹfààní pé top 5 league ni Kane wà ní ìdíje ti German Bundesliga the same point náà ni Bundesliga La Liga German Bundesliga náà Bundesliga Italian Serie A French Ligue 1 the same point náà na fi ń ka goal bẹ̀ tàbá sì ní ká wo Kane ní sáà yìí goal tó ti gbá wọlé nísìnyí bàbá ń sọ nípa ní ìdíje ti German Bundesliga kìí ṣe goal kékeré o 36 league goals náà ló gbá wọlé nínú ìdíje ti league àpá ọ̀dọ̀ ti wọ́n lọ́hùn 36 league goals òun ló gbá wọlé léyìn tó túmọ̀ sí pé kò sọmọ náà tí ó jọsẹ òun náà ló gba European golden boot tàbá ní ká sí ogbó point yẹn papọ̀ 72 points òun náà ló fi gbà tó pa wọlé náà ni Erling Haaland 27 goals ìyẹn jẹ 54 points Kylian Mbappe 25 goals ìyẹn jẹ 50 points bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn tiẹ nínú kẹgbẹ agbábọọlù ti ẹjẹ fẹsẹ kan ya orílẹ̀-èdè ti USA nínú ìdíje ti MLS ìfarapa ilé ti Lionel Messi ni ìyẹn hamstring injury tó ní tọ́pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń wò pé bóyá Messi ó lọ World Cup pé bóyá ni Lionel Messi ó lọ World Cup mo láyọ̀ láti sọ fún yín pé ìyẹra wo alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣe fún Lionel Messi wọ́n ní n tó ṣe yẹn ò lọ fà ṣùgbọ́n wọ́n náà máa tún míì ṣe láti confirm ẹ̀ pé èsì tí wọ́n rí ní ìgbà àkọ́kọ́ yẹn kó mọ́ lọ jẹ́ pé òfe ge o wọ́n máa tún àyẹ̀wò míì ṣe fún Messi láti mọ ibi tí ara Messi tó dé dúró bí nǹkan ṣe rí nù bàbá ń sọ nípa ti hamstring injury eléyìí tí kò jó lè láǹfààní àti parí ìfigagbága tó gbá kẹ́yìn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Inter Miami. Tá ń gbọ́ báyìí láti inú kọ ti Real Madrid báyìí gbọ́ mi dáadáa ìjọba àtàló Ala Madrid ìtà ń gbọ́ báyìí láti bẹ̀ ni pé ẹni tó ń bá Florentino Perez fà á láti di president fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid bàbá ń sọ nípa Riquelme Perez tí ń bá àlfà báyìí wọ́n ní tó bá fi lè láǹfààní láti jáwé olúborí gẹ́gẹ́ bí president ikọ̀ ti Real Madrid wípé a ti gba olùkọ́ ni ó ṣe mo rí òkò nílé jọmọ́ o lè ní sọ́la abi e ola sotun la na won okede ojo ti won mo dibo ibo si ipo are tuntun iko ti Real Madrid pe to ba fi le je pe reko eme yi o na lo pada wole gege bi president Madrid pe oto loluko ni to ni lokan ti e gisi oluko ni o se mo ge o gege bi tin ta lowo nu koda n ta gbo ni pe 7 million euro tin be ninu oju we oluko ni o se mo ge o bayi ola ode yi ola tuesday oluma expire owo yen ma fo lati 7 million o ma fo wa si 15 million le do tumo si pe to ba fi le jola lo ti ko ti madrid ba fe gbe oluko ni o se mo ge o bayi 15 million euro ni won lanfani iyen lati san fun iko ti benfica owo ti n be loju we o se mo ge o yo yato to la ba ile kase nle bi nkan se ginu *347*1004*#. Tabi www.cashier.ng. Mo gbagbe pe owo ta n pin cashier alale owo yen ti po si o. Ehn owo yen ti po si o. Olo tin play cashier lati joy o je cashier. So ti play tale e play tale abi ka lo ti yin tale ni. O tun ti je mo eto ti je. Bo ba si je tele o ti je. Baba so nipa ti cashier. E si mo gbagbe pe ola ni layer cashport. Ola lodun ko la. Ogo mo wo iwo gangan mo wo agbo mo wo agbo ato 500,000 iwaju re pe wo lo je mo go ki e o *347*1004*#. Tabi www.cashier.ng. Agbabolu fun iko ti Villarreal ta ba so nipa omo bibi orilede Senegal Pape Guaye agbabolu won laarin gugun oni won fun ni agbabolu to daaju gege bi agbabolu to wa lati ile adulawo ninu dije ti La Liga African Player of the Year Pape Guaye agbabolu iko ti Villarreal to je midfielder iko ti orilede Senegal yen oni won fun ni Player of the Season ninu dije ti La Liga no awon agbabolu to wa lati ile adulawo ni o isin lo so pe player of this of the season ninu dije La Liga Guaye won fun ntin ba wi ni o wi o agbabolu lati ile adulawo to n gba bolu nu dije ti La Liga o ni won fun agbabolu owo ameye ti an fun nu ninu gbogbo ibo ti an di fun awon agbabolu lati ile adulawo ida 38% o ni Pape Guaye lo lanfani ati ni nigbati Inaki Williams agbabolu iko ti Athletic Bilbao ohun ni 24% ida 24% ninu awon yan se dibo sinu lati beyen ka lanfani ati sunsowo waju awon ti an Facebook Honorable Ajimotokin Oluwatobi Opeyemi Emmanuel mo bu mi mo o fe kan o Oladele Taiwo mo bu mi ko ri bayi tele o mo ta gbogbo be ni omo nile mo ta gbogbo le be ni o ti o de mi bad man o le mi apa gile mi o fe kan wo na yo pa nwaju yo pa leyin o le mu je Ola soju ola lekan ola di meji ade yi ola mi lekan abi ade ye awon ti anu up man you abi odun oye la de king of gentle boys up chelsea up arsenal up shooting jamon wo bo honorable na ri oluwa abi odun oluwa loni assist rafio adekola lati laba owo ni tin wa Opeyemi on ya gba Facebook alata ni ya Hafiz Abila won Oluwa seun Hafiz ti ja ni nbembe Adedeji Kehinde lati Akilapa Estate lo ti wa Bakare Ismaila na nbembe Ogbeni Odeyemi omo Okure na nbembe awon ti a ni Facebook nu Adelakun Said won ya pa Facebook lati beyen ja sonwo waju ipo tin de bi won ti yi ko to ti ka se bayi o *347*1004*#. tabi www.cash.ng. gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ agbábọ́ọ̀lù fi kọ́ ti Atletico Madrid bàbá sọ nípa Julian Alvarez. Èlé táwọn alákòóso kọ́ ti Atletico ti ní kó wá fẹsẹ̀ rẹ̀ lójú báyìí. Wọ́n sì ti ní àwọn ṣetán láti mọ́ fún ni owó tí ń lọ bíi 10 million euro lọ́dọọdún. Tí ó fi jẹ́ pé òun àti Jan Oblak ẹni tí ń gbowó jù ní ọkọ̀ òun ó jọmọ gba owó kan náà. Wọ́n ló ti ń sọ fáwọn tó súnmọ́ pé ẹ̀ wò àtúwọ̀n bá fún mi 50 million àlè mo fẹ́ kú òun bíṣẹ́. Òun sì léyà ni kì í ṣe inú ọkọ̀ yìí ló yẹ kóun wà. Òun fẹ́ ya dànù gẹ́gẹ́ bí tá a gbọ́ nù o. Wọ́n ní Julian Alvarez fẹ́ ya kúrò ní ikọ̀ ti inú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Atletico. Òun bá fóun 50 million pé kóun wá fẹsẹ̀ òun lójú òun ò àlóhùn ò ṣiṣẹ́ òun fẹ́ jápa. Àwọn agbábọ́ọ̀lù tí ó jà sí àmì ẹyẹ La Liga Player of the Season: Lamine Yamal, Kylian Mbappe, Nicolas Pepe láti inú ikọ̀ ti Villarreal, Pablo Fornals láti inú ikọ̀ ti Real Betis, bákan náà Ferdinand Moriki láti inú ikọ̀ ti Real Mallorca. Àwọn olùkọ́ni tí ó jà sí Coach of the Season: Hansi Flick láti inú ikọ̀ ti Barcelona, Jose Bordalas láti inú ikọ̀ ti Getafe, Marcelino láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Villarreal. Àwọn olùkọ́ nínú tí ó jà sí àmì ẹ̀yẹ ti Coach of the Season. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀, bó wọ́n ṣe pín owó nínú ìdíje ti Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì, wọ́n yí koto ti káàṣẹ́ láìpẹ́ yìí o. Bó wọ́n ṣe pín owó nínú ìdíje ti Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal káti ní àti bíi sáà bíi mẹ́ta £2.8 billion o ni wọ́n pín fún gbogbo àwọn ikọ̀ ogun tí ń kópa nínú ìdíje ti Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n owó sáà yìí yàtọ̀ o, £3 billion o ni wọ́n pín. Bí wọ́n ṣe wá pín owó ọ̀hún, bí wọ́n ṣe di owó ọ̀hún mú, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Wolverhampton Wanderers, ikọ̀ ti Wolverhampton Wanderers òun ló wà ní ipò ogún nú àwọn tó gba owó jù nínú ìdíje Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì, £117.7 million. ikọ̀ ti Burnley ló wà ní ipò kọkàndínlógún 19th position, £118.1 million. West Ham ló wà ní 18th position, £128.6 million. ikọ̀ Tottenham Hotspur ló wà ní 17th position, £135.8 million. Nottingham Forest ló wà ní 16th position ipò kẹrìndínlógún, £137.1 million. Crystal Palace ló wà ní 15th position, £137.5 million. Leeds United òun ló wà ní 14th position ipò kẹrìnlá, £144.5 million. Everton ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹtàlá, £147.7 million. ikọ̀ ti Newcastle òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejìlá, £154.2 million. ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Fulham òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kọkànlá, £155.2 million. ikọ̀ ti Brentford ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá. Ẹ mọ̀ pé lórí àkàbà tábìlì gangan àwọn ti bí ẹ ti mọ̀ àwọn ará bí àwọn ní bẹ́ẹ̀. Ṣùgbọ́n nípa tu owó pínpín, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Brentford ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá, £161.5 million. ikọ̀ ti Brighton ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án, £161.6 million. ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea olówà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ, £162.6 million. Sunderland ló wà, Sunderland tó lu Chelsea lọ́nà ìdíje UEFA Europa League, £168.2 million. òun ló fi wà ní ipò ẹlẹ́ẹ̀keje. AFC Bournemouth ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà, £170.5 million. ikọ̀ ti Liverpool ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún tiẹ̀, £181.8 million. ikọ̀ ti Aston Villa ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta, ipò ẹlẹ́ẹ̀kẹrin, Liverpool ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún £181.8 million. Ẹlẹ́ẹ̀kẹrin Aston Villa wà £182.6 million. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ikọ̀ tó gbowó jù £191.5 million. Ikọ̀ ti Man City òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì £192.5 million. Ikọ̀ ti Arsenal ọ̀gá àgbà number one ẹ̀ka wọ́ sókè. Arsenal wọlé aṣòfin ẹ̀sìn wọ̀ kẹ̀mọ́ bá ẹ̀sìn wọ̀ orin tá a mọ̀ kọ́ lólúbàdàn jọ́ kìíní ànánù àbálọ tẹ̀lé school tí mo àbálọ gbá bọ́ọ̀lù lólúbàdàn. Báṣọ̀rọ̀ Ògúnmọ́lá High School abálọ gbá bọ́ọ̀lù lólúbàdàn. Ògúnmọ́lá wọlé aṣòfin ẹ̀sìn wọ̀ kẹ̀mọ́ bá bá a wíìnì bá a wíìnì lúlù ni. Arsenal ọ̀gá àgbà £200 million. £200 million mọ́ jiyàn sí wọn lè gbégẹ̀ sí Arsenal £200 million òun ló fi wà ńbẹ̀ kò sọmọ náà tí ó jọ sí up gunners up Arsenal ni ó gba sanpe. Mo sọ fún yín bí ó ṣe mọ ṣe bí ẹni fẹ́ dákú nù yóò mọ ṣe kò ní í dákú Arsenal ò ní bí ó ṣe mọ ṣe nu ó ṣe ṣe bí ẹ tí ò lè jẹ kankan tán ti gba líìgì nu bí ó ṣe mọ ṣe bí dọ̀gẹ̀dẹ̀ lúná náà nu tí gba champions league bí ó ṣe mọ ṣe nu ẹ mọ̀ pé Arsenal ilé PSG ó kàn pádánù bí ó ṣe mọ ṣe nu ẹjẹ́ ó mú PSG tó bá ti score bí first 20 minutes wọ́n ti lẹ̀kún pani ẹ dá fíìmù mọ̀ lọ́jọ́ náà ọgọ́nà àsì lọ́tún lọ́sì. Ọ̀gá tiwa láti orílẹ̀-èdè ti Chicago orílẹ̀-èdè ti USA ní Chicago ní Illinois bàbá tẹ nǹkan dún sí a bàbá ní mọ́ kéde oko àwọn kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún yín àwọn ọmọ tí yín náà ó mọ rálàánú wọ́n ní mọ́ dákọ̀ àwọn bá ti ń ṣàdúrà fáwọn ó ti tó lágbára ọlọ́run kò ní bàjẹ́ fún yín ẹ mọ tẹ̀ wájú ní bàbá wọn ní fi òkú yín ránṣẹ́ lé ẹ ti ń ganú ayé ẹ̀ ní wálẹ̀ láíláí. Ẹja láǹfààní àti sún sọ́wọ́ iwájú. Bàbá Pep Guardiola àwọn àtìyàwó wọn Christian Serra wọn ti yanjú gbogbo gúngùngùn tí ń bẹ láàrin wọn ẹ mọ́ gbàgbé láìpẹ́ yìí ni ìyàwó Pep Guardiola ló fi Pep Guardiola lẹ̀ níta ń gbọ́ báyìí ni pé lẹ́yìn ìgbà tí Pep Guardiola tó ti sọ pé òun ò ṣiṣẹ́ mọ́ o òun fẹ́ sinmi kò sí ọ̀tánú búlẹ̀tì mọ́ pé bátìrì òun ò níná mọ́ ẹ mọ̀ pé n ti bí yọyin club sọ náà nígbà tó fẹ́ finú kọ Liverpool lẹ́nìyẹn bóun bá finú kọ Liverpool lẹ̀ òun ò lọ gbaṣẹ́ national team òun ti laná iṣẹ́ olùkọ́ ni ò mọ̀ ṣe é kì í mọ̀ ṣe iṣẹ́ tó easy pé gbogbo búlẹ̀tì gbogbo ìbọn kò sí búlẹ̀tì ń bẹ̀ mọ́ kò sí nǹkan kan bẹ̀ mọ́ ìbọn tó ń kàn gbé kọ́rùn yìí àwọn tí òun ń lo sàkámàjì fún tán rò bóyá pé ẹ mọ̀ súnmọ́ wọn tá ń bẹ́ ń bẹ́ o ìjọ tó bá mọ̀ pé kò sọ tá ń bẹ̀ wọ́n sì ti mọ̀ wọ́n ti ń lu òun nílùú bàráńgbà náà pé òun fẹ́ lọ chaájì bátìrì òun òun náà Pep Guardiola sọ pé ó ti rẹ̀ òun lásìkò yìí òun fẹ́ chaájì bátìrì tó sì sọ pé kì í ṣe pé òun fẹ́ kéde ìfẹ̀yìntì o ṣùgbọ́n òun àti ìyàwó rẹ̀ ti parí ìjà báyìí. Ìtùnú Dixon netwọ́ọ̀kì ayé kìíní ọ̀hún ṣùgbọ́n netwọ́ọ̀kì ọ̀hún kò sí wàhálà ajá lọ báyìí ná fáwọn àwọn tùmílára máa ń yù àsìkò tí ó rù ló wà ìṣùgbọ́n ti yàtọ̀ ní ìsìn o tùmílára ti yàtọ̀. Amanda dada my baby Amanda my baby ó ní ọdọ ẹ ní sálárì èmi máa ń dé sí tó bá ti bá owó mọ́tò tí ó gbé mi lọ ní oṣù kejì báyìí ó ti tó ó mọ kó gbò yókù lọ ibi tí mo kówó sínú tí ò jẹ rí ẹran mú lọ jẹ̀bù lọ́dún ìtùnú dixon ti ní mọ́ lọ ọ̀gá wa túnde ọláwo olólùtú ètò alex ferguson ti jáde olóko dáná ló kọ̀ mí lọ́la lápàdé lórí ti dọ́gangan. títí ọ̀la ọ̀hún ẹ máa gbọ́ splash ẹ máa gbọ́ lọ sọ ìyọwọ́ iwájú tùmí ti ń bẹ́ ń bí o fọ́tò ní yàrá ẹ sáà yà mí fọ́tò ní bá ń sẹ́ndì ẹ̀ ṣe wọ́ sharp ọ̀la lápàdé títí ọ̀la ọ̀hún ẹ ṣe tẹ̀ gbọ́ splash ẹ ṣe ó dàbọ̀.
1: Splash FM 105.5 Splash FM 105.5